0: náà pé ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Kò sí ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: kojú rí tó sókè malẹ̀ tí ò jẹ́rí àjò mi yá ẹja lára okùnjá jésù olúwa wa wọ́n ní okùnjá àwa yọ
1: bí o
0: pàpẹyẹ okùnjá
1: àwa
0: yọ gbogbo ìtẹ̀ bẹ nínú àjàgà ìdílé
1: gbogbo
0: ẹyin pamọ́ lẹ́ni ìdè yìí jà mánà sáfà arábà lẹ́kẹ̀dọ́síà mo ń rí ẹnìkan bẹ̀yẹ àdúrà kẹta olóni ọfà sọni dèrò ẹyin bí mo ṣe ń gbàdúrà jáde lára mi
1: wà
0: gbé ẹsẹ̀ ni o
1: ọfà
0: sọni dèrò ẹyin jáde wà nílẹ̀ sẹ̀kẹsẹ̀ jáde lọ.

0: with Lavdo. Here, Felito FM 94.9.
1: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM dòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ní Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo liko ikan ni 32 FM do supa ran kaye 94.

a ṣeré bàbá ẹ. Mo ń kí yín lórúkọ Hikmat àti Fati Ailebo. O ti ṣe tán àmọ́ tó tún wá gbà. Àjọṣepọ̀ láàárọ̀ yìí ni.

0: ọpọlọpọ àwọn èèyàn believe pé nínú iṣẹ́ ńlá kan pé o fẹ́ gbaṣẹ́ títì lọ́wọ́ gọ́vnọ̀ Ṣèyí Mákindé wọ́n believe pé nú ẹ̀ ni kiní yẹn wà rárá o everywhere ló wà o bọ́ bá fẹ́ ríṣẹ́ gbà wà á ṣèdòwú dáadáa lọ́dọ̀ mi wà á ṣàìṣà dáadáa cause àwọn náà lè sọ fún mi wọ́n lè convince me easily a kàn kúrò 32 and drive à ń lọ sí òkè àdó ọ̀gá amúdẹ̀ ò pé ẹni tẹ́ fẹ́ gbéṣẹ́ yẹn fún máyì ṣe èèyàn dáadáa o ó ti ṣiṣẹ́ nìkan rí tí ó pa tí o iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ nìyẹn bọ́ tó bá ti júlẹ̀ fún wọn àwọn gan-an pé ó ti bá bàbá baálẹ̀ ṣe kinní rí ni ẹni tí ò bàbá baálẹ̀ ọ̀dà mọ̀ wọ́n ṣe dáadáa ń gbà yẹn ẹgbẹ́ fún wọn o bọ́ tó mọ̀ pé tí 3 million bá tún jáde owó kan ó tún bọ́ lọ́ta everywhere lálàrúbọ̀ wà ní ọ̀fẹ́ bó lóṣèlú ṣiṣẹ́ pósítà lọ́fẹ́ bọ́ olóṣèlú ṣe ẹ̀yin tẹ́ wá mú quotation ó wà pọ̀ wá ìwọ́ tó wá jẹ́ ẹ̀ṣẹ́ ọ̀mídíà tó bá mọwọ́ wẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ́ ọ̀mídíà yẹ́sà ẹ gba àwọn tán mú quotation ìwà ó lè ní wọn ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ gbà wá ni ṣẹ́rẹ́ lè yìí tí quotation ẹ̀ háì jù yẹn ṣẹ́rẹ́ lè sà òun gangan ló because mo máa ń tí pépà ń sọ báyìí ṣe wọn pé ṣẹ́ mi ni oníkẹ́jẹ́ àgbè fún kí n ṣe torí ọlọ́run owó yẹn bá jẹ́ 6 million wọ́n lè ti promise and 2 million ẹni tó fẹ́ gbaṣẹ́ gangan 4 million ni orúkọ tiẹ̀ ni yóò dẹ̀ sign sórí check 6 million 4 million ní dẹ̀ lọ́dọ̀ tiẹ̀. ẹ wá gbọ́ o ibi tí mò ń lọ gangan kọ́ nìyẹn o ibo ló wá ń lọ tí àmì ìwà lẹ́pọ̀ ẹ ṣe sùúrù. àwọn náà tún wá direct yẹ pé iṣẹ́ ìbò ṣe yẹ kó bó bọ́n ṣe fẹ́ kó ṣeré oh god ẹ̀rẹ́ tó kọ́lé tó ti kàn tó ti pẹ́ bí para pé on the 15th next month máa ṣílé mi o ẹ wá jẹun o tó sì dàn the 2 tílé sì wó para ẹ rí rí wọ́n á lọ ṣe texting of criminal ilẹ̀ kọ́ ẹ ní problem simenti o to ni o ni simenti o to lara le because awon ti o fun o ni ise yen ti o je abani wase eyin pe won lalaro bo awon na so nkan to ma se o wa ni event o oto ni sava oto le n to fe to ma dana wa sava wa kó èèyàn dé ẹni tó dáná wá ẹ kàn sàmọlẹ èèyàn 200 ráìsì yẹn ni ẹjí ó pọ sava á lọ mọ bèrè ọwọ èèyàn what do you care for sir amala what do you care for sir amala amala ó wà á pọ ju ráìsì lọ láwọn tán ń bèrè amala pati ó wà á dàrú fún pati fún pati rẹ amani I spent sir ebo èèyàn ọkàn yọ ni o. Meanwhile, event planner ti o ni nkan kan ko ni nkan yo kan bayi ti o se o e fura event planner lo ni party nisin event planner en to gba mc o respect event planner jo en to ni nawo lo cause oni o director you know me sit amiu when you enter want you to do it pa pa pa pa do it like this the honor ma fun any directive so wa ma we en to ni party bi pe oponu kò jẹ́ kí lélẹ́ ìmọ̀ meanwhile ó mọ mọ́ o a wá ṣe patí tán àwọn aisha wa lọ bá àtàwọn ikí mọ́ pé ẹskísà ṣe mọ̀ pé mi ò jẹ́njọ patí ó jẹun mọ́lù 10 lápàná mọ́lù 10 mo dìdì lọ sí káyàmọ́ lọ kó èlù bọ́ ni ó jẹun a kò ní dá fún a máa bẹ̀rẹ̀ sí ní ṣe pé meanwhile irọ́ o event planner tó mọ̀ báyìí sépè fún ẹni tó gbé fẹ́ fún ó mọ̀ o mi ò tún lò mọ́ láyé kó dẹ́ ń ṣe bẹ́ẹ̀ o ìrọ̀ ni o another event tó tún ní week tó tẹ̀lé ẹni yẹn ló fẹ́ lò kò só ti plan pẹ̀lú ẹ̀. ẹ wá mọ̀ gbọ́ ibi tí problem yẹn wà rèé kó bá wá bá wọn lagidi tiẹ̀ bẹ́ẹ̀. mo gbọ́dọ̀ èmi máa kan léyìí náà èmi máa kan léyìí ẹ̀tọ́dẹ̀ẹ́lẹ́ni tó mú ọ wá eh wani wo lo fe kan le mo gboro ba won sise yen daada an de ni o se ni se tan tun fi pe awon laipe e mo po wa be oh driver moto yin ke se pon sick driver yin ni sickness e oni o so fun mechanic excuse sir e ma de boat yen daada o tun gboro tete tu ka tun tete pada wa tori bi ti tin rowo nu ko su o to pari driver yin la laro bo o la ba ni wa se fun mechanic so mechanic o ni choice da pe okay se n te fe nu yo se oh ti ami yo tin expose awon kankan ti o yo tu la ro yi briki la yin ko ni ka yo mu professional advice wa bo se wa mu professional advice wa to seri eni to o je alagata laarin yin o ni problem
1: ori fari
0: e wa mo gbo o nti kaluku na nsa fun re o en to fe se event fun re o le pe en ti o ba dana ko pe olorin ko pe mc sugba opolopo awon people na ya giran so won mo pe en to omo na laaran sina na ma fi se elomi ati pe bricklayer ko explain fun pe this is what I want mo fe ki bedroom kan wa ni ta ba ti wole e de ba mi gbe visitor toilet si egbe se wa ri ninu sitting room mi e je ko wa slopi ki bi kan wa ga ati explain fun ko ni problem o ba bo se explain fun brick la yen lo so pe okay okay tori pe bo se ni se nbadan lo tun ni se ni re so yo agbowo ti e tan to ba ti gba tan okay sir a bere se yen lo la lagbara olodun the next thing ti wa ri ni daddy e ka ro sa o tutu ni o mo ti lo hospital o ibi to ri manu o le to leyin osu meta kara re o mo ti ya so yen wa believe pe je ngba contractor contractor no a tun wa lo wa digi ran yi e mo bu awon tun gbe se fun contractor
1: oko run ke mi ma ni kiki e o
0: now ibi ta lo la aro e ka mo gbara wa la koko o ta sne
1: my friend ati sara padi ni
0: ibi ta lo la aro e ka mo gbara wa la koko ki time e ma lo abe get e
1: ange lowo o poruka
0: eyin wa gbase e fe supply dada Ismail omele usba use carpenter fe be ni e kan le ni e so fun pe e make sure pe e kan ile yen ibi bi main city ibi master bedroom yen e make sure pe ibi kan ye nbe ti o ma jo so that pop yen o tele tete baje won le tete pe mi pada ma wa tun ba won tun le yen kan wa o pa abi rura daada o ni gbogbo ile bayi ah eni olon le mi now timothy kirun daji laaro Mr. Astafula and the Gafuro him. Ebi bo ni se bi o ne pa yin.
1: Ba se wa nge lo.
0: How far? Se ni experience ebi.
1: Won la fe family o wa le sa.
0: Tori in to funny ni pe te ba wa po ni le pe e ma binu o mi be yen arin yin ati eni o gagun tun wa ni believe yin a tun wa pe contractor e pe e sa ma won te ma ma gbe se fun sa. Tori caliber sunmo. Kali ma gbe se fun taratara o wa ni eni ko n ba si master bedroom how possible eyin ta ti mo ti pe ti pe ko mo ba se jo wa ni
1: jere jere o di baba ile mo ala o
0: to ba tun wa se wahala tude like to ba tun se o tun ni problem to ba se bo se fe isoro tude Ayuba re Adewale Ayuba Mr. Johnson to ba tun se bo se fe problem tun de to ba tun lu bo se fe ko ba ge eran mawo wahala tun de adidi po ni ma lu yen ni hello awon ma lu ti ogbo yen kan fi gbigbo meji si marun na need ti ogbo meta e fi to gbo meji si
1: abe
0: ha bo la se ma ko dele se eyin le ma ko dele ni se be mi ma ko wa a ma so pe o ran ni o ah mo lu time wo yi man to ta fun mi lo ti lo 200 years o ran ni o e gbadun eran re eran po ebubi ebubi
1: oko fun mi la ya ba
0: alfa bo le se yo bo lo wa awon alarubo te fi n deliver ise gidi fun awon to ni ise ta fe mo laaro enu ati pe se le se without alarubo sa se yan le gba se ni nigeria ni isin lai se pe nikan je alarubo to mu ode be because en ton kole lowo ko believe awon tan jo wa legbe ara won carpenter we legbe en ton kole lo now okay se o wa ni mo carpenter kankan to le bo kan le o mo brick la kankan bo ko ni gbagbo nu e nbo ba ti lo pe ni ah o lagbara ti amiyu na tin dogbon le so gbogbo awon ara adugbo ti amiyu ni o mo pe ti amiyu tin kole ko de fe keni kankan mo o fe se ko dead ni problem o wa de
1: ora mo de ko ba mo won
0: eje nse ikede ati ipelowo oja na ka lo ka pada baba lo ta pada de egbo winrin winrin laaro itori ma soju opo le so ko si ba se fe se nisin afi ki alarobo o wa alarobo bo le se wa nko bo lori se nko yin yo lo wa awon alarobo emi o pe won lo n baranda ala be de gate a e ma bo sa gbogbo nte so ye mo ni ko ni o en to lo n pase funu shop en to ni shop gangan eh wasiu wasiu mo kini jade wa wa mo o pe agbalagba ni n ba pe wasiu wasiu gangan lo ni shop o on to padi e lenu ona ko ni o ah mo ma bi tan ma n park si oko bo le pe oye ekiti e ma bo sa e ma bo sa emi lalaga be iro ni o eja lo ka kwade le mi e fu

0: tidiye wari
1: Fenetol cleanser ni
0: jamisi o
1: Fenetol cleanser egbogi atejese ti ibadan ti ara wo ya ija lewon mele se won yebe yebe inu ton ku ton da gbudugbudu ko bara re iri inu eje amo lati de o Fenetol cleanser egbogi atejese ti afiewi ati egbose ni ona ti gbalode Nafda ki fontelu M1 Nigeria Limited ni won gbe Fenetol cleanser jade telephone 08034051533 fun tita ati rira iwo na darapo mo wa Fenetol cleanser amo tekun egbogi ti ya gbogbo kokoro nu eje wele wele
2: aseju ni ka gbe radio mi 32 fm ti wa oke
3: ojo ti lo time yen stubborn ma n gbe ra papa pa ni simoni alaji move ta ogunrin de marin doti
4: shiki shiki
3: won ni oju ara oki okun ri mewa ti won ba wa sile asa wa sile na ni ejowo eje ka lo ni suru o ani amdi lai loju o alawa roki okun ni gbagbo nu wa ala ke se fun ti won o awa ara ile na na ni oju wa na se e ku oju mo gun morin e ka aro
5: hello morati
3: e ka aro ma yes ma
5: ah e best speaker la aro
3: mo best speaker
4: gangan
5: e be best speaker e fire pere pere seri topic te mu wa
3: eh
5: o ni agbara gan bo se ri jele le son kede na won oni gbogbo ni so won ni awon fi ba won smart ni we se smartness o se n bo mi
3: mo wa pelu ni ma
5: ba ri tire to e na se ri ngba so ba ri tire 37 to 65 ye aye won wa da bi moto bi mo ruwa ti trainer gba esan be bo da se ami u esan be ko be we san se ri mo gbe fridge fe nikan nigba kan wallahi owo ye mo yawo sanwo fridge ye ni o de mo pe kini ye o ni sise o de ke mo be mo bujo
3: e bujo
5: o du mi wonu egun a mo bujo egbon mi mo bujo o da bo
3: wala mo bujo
6: hello
3: e ka ro ba
6: e ba ka ro
3: yes ba
6: e ku eto
3: e seun ba
6: e ri le wa lagbara olo
3: ami olorun ma
6: nkan ni sezun
3: abi ma
6: eri gbogbo te so nbo se ri nu lodun kan mo yin kan fe wo school
3: iyo
6: ati yan du school ati se gbogbo everything ninu school yen na le nikan ti fa wa le nikan lowo pe ohun ni o ba wa gba ni a se fara mu eko ni baba omo wa o ibadan bi la ti wa yan du oro school gbogbo e ti yan du kini mo wa fe sayo ni pe asa awon ti ma ba won wa le ninu ọgbà ni wọn fà wá lé lọwọ wọn fà sí bá wa rí lé a lọ ọdílé wọn bá ní 300,000 ní owó ilé ọdún mélòó ni ó fi lò wọn fà sọ tẹlẹ yóò wá ti pọ jù báyìí torí ọlọ fẹ wá ràwọn tá a lọ gba ilé lọwọ wọn wá ní ọfíìsì àti yanjú owó ilé àti fẹ fírísìn bàbá ọmọ ti sẹǹdì owó ilé wọn bá tún lò kówó fọọmù 5,000 5,000 bíi ti bó nígbà tẹ mọ ká tún san 5,000 bẹẹ jèrè ní owó ilé tẹ gbà
3: bàbá
6: ọmọ bá ní kí n bọ òun gbọwọ òun padà wọn ò bá dówó padà èyí owó tá a fẹ́ fi gba fọ́ọ̀mù tá a fi èlé wọlé tá a fi ṣe bàbá ọmọ ni ká sá gba owó òun òun ò ṣe mọ ọmọ lọ sùkúù mọ mo ní à sọrọ owó ilé ní ọwà dí ọmọ sùkúù lọwọ tí ò fi ní lọ sùkúù mọ
3: ọmọ àdíwà gobe
6: àṣẹ ń dìdì sí èèyàn ni wọn ibi tá a ti dúró èèyàn méjì sì bá wa lórí ìdúró pé àwọn gba owó tí wọn ti gbà láti di oṣù mẹrin lọwọ àwọn tí wọn bá wọn wálé
3: ó di gobe
6: owó tiwa yẹn ni wọn wá fi sanwó fún àwọn ẹnìyàn wàlá nìbàdàn bẹ́ẹ̀ náà ni kódà mo ní mo ní ń pe àwọn tí ó bá wa sọ̀rọ̀ yìí nísìnyí mo sọ bẹ́ẹ̀ fún wọn gbà tí wọn mọ̀ pé mi máa ń pè sórí rédíò wọ́n bá bẹ̀ mí pé kí n ní sùúrù kí n dákun àwọn ògbówó fọ́ọ̀mù lọ́wọ́ wa mọ́ fáńtà ṣe gba lé títí dé nínú o
3: ó
6: jìbìtì ni arílẹ́gbà
3: tí
6: bàbá ọmọ ti ń fohùn lẹ̀ fún wọn láti èkó pé kò sí ìyá tó wọn wá síbẹ̀ ń ṣe ẹ̀ràn pé ìyá òun
3: sáà mọ̀ poli
6: sọ́kọ̀ mọ̀ wọ́n mọ̀ lè sùkúrù
0: sama poli
6: ni wa poro owo osuku ta se gbogbo erorun to wa poro owo ile ni wa da wa laale
0: olagba
6: o ju bi se yan ni won gbogbo nkan bo si se ri lo lori siri siri be fe ra nkan won ma ti yen so tun si yen so si olorun sanu wa e ni si so lagbara olorun ibi te ti mu wa olorun ni pala tai
0: ami o ami olorun
6: opo lo yeru ni lato yo e ri le wo
0: ami esun ma olagba o ma fo ni
7: Hello, Ekaro.
0: Yes, sir.
7: Mr. Ismail, your mele yede lo komi.
0: I want to go in, sir.
7: Onti, emi kan ve so lori oro igbe owo igbele school. Igbele school, den so le lori.
0: Ah, ese darapo ni ta ti fi yin se sample. Alawon alarobo. Sorry, awon ba ni wa se. Anti ma gbe ise fun yan te pe latodo enikan sodo enikan leti gbase ti won ma soja do won ti an ton a so fun pe Ismail Romele ele o me so po kan bi kini ndaada o je ko mo jo kan le ba tete pe wa bo le se nse
7: eh ma gbe mo de don ni e ka iwo ko mo de don ni e eh mo de sele akoko na alagbata lo ma soja do won nigba ti government ma nge chair local school se ma nge kale nigba kan ah la ilaha illallah awa o bebe yo ri se direct la to the government se wa ri awa ta wa je o ni se o an wa pin fun wa an wa na ni na kuna ina kuna ni je ki lo opolopo titi ti an gbe ba won agbase seun ni je ko da ase ko an lagbata won ti gba gogo ge ni
0: gogo won ti na pa
7: gogo nkan quality re ki won lo won ti na pa
0: o tin
7: se wa se be ki ran se won yin wa ra be ki ta be yin
0: ko possible
7: so awon lagbata yen ni awon lagba elomi o gba se fun o ba yo duti olorun pe go fun ba ko fun mi o omo o da ti ri baba to do ti yan lorun pe omo omo nfe si fe le o fiye ka fiye bayi le fun mi ni o
0: baba to bi omo
7: baba to bi omo
0: jesu mi
7: o ti mo iriru iriru e to ni nke ami o ti to bi meta
0: ah
7: yo bi fiye bayi le fun mi ni o e dakun bo la wa lo
0: mo ti pariwo ju dadi to bi omo
7: wa light and light la se la wa
0: ah olorun obi gidi lo bi mi baba joko to le seru e yo to fowo le
7: ah o se je niyan o
0: e se baba bo ni o se ni sele ele fe ja la bule ya re tin ta kuku ye ba le gan to gogoro eh ale bo ni wi o se ni sele e ti ro bi gan si

0: no dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
1: 0209-461-3333.
0: Access Pensions. Future shaping.
2: Ẹni àwọn alọ ọ̀nà làákò ìbọlọ sí bọ̀tọ̀ fòrà dání.
3: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o. Bakúṣe máa lọ náà nu wọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
2: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sìnlẹ̀sìn ń jẹ lọ́bẹ̀. Ajẹ́pọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkì Adégòkè FCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution ó yàtọ̀ jẹ́ǹjá sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú irin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìkì Adégòkè FCA Gboyè Àtà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ mọ̀ pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.
4: Say after me.
5: Okay.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
7: Ní tòótọ́.
9: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
7: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
11: Èwo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
9: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
13: 0707-460-3911. CDK, sọ́dí
14: ẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
15: Àbí amú tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
16: Èmi máa kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
15: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin lè ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ̀kan fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary, jẹ́ kí gbogbo ènìyàn ó ti wúrà.

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ẹni ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyíùn richard card 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀

0: kaabo pada lati ojude oja sarebu sarebu
1: sarebu lo
0: se to ti bo sarin ona be wo nu
1: e ba mi lowo
0: se to ti bo sarin ona mi
1: lowo
0: 0705 5000 949 0809 7000 949 tabi 0906 2000 949 hello
2: Ekasama
0: o
2: Mrs. Ogunja Bilata oto
3: Eka bo sori
0: Hey ma go de mo so apere aja aparo oje
2: Nta ko mi ni
0: Azu a ranti yin ngba ta lo polowo oja
2: da ro Adupa lowo gbogbo awon lati leyin wa o Agba lo wa ni do boju wa lo wa ni fun opo Nigeria
0: Amen
2: Awon to wa Nigeria na ara oni ni wa o
3: Amen
2: Ọlọ́run àtúbọ̀ máa pèsè fún ẹ fẹ́ jẹ́ pìrẹ̀ntà náà ẹ̀mí ṣòro. Ọwọ́ yín lẹ́ fi gbẹ̀tọ̀ yín o. Ẹ jẹ́ kí n lọ́dọ̀ ọmọ mi.
3: Ok. Ok náà.
2: Ìbéèrè karùn-ún. Ó bí ó bá gbé ìwọ ni kò ṣe mí lọ́fẹ̀ẹ́.
3: Ok náà.
0: Màámi. Ọjà mo ti gbọ́ ìwà ṣe yín dáadáa.
3: Ara ilé wájà.
2: Ìgbọ́ tó bá ti lé máa ṣe yẹn dáadáa kí yẹn fura sí ẹ.
0: Oya je fun yin bere karun temu. Ibo la ma npe ni e mo gbo o. Nibo la ma npe ni Ibasa laarin ilu.
2: Ibasa. Laarin ilu.
0: Laarin ilu lo mo nwa.
2: Boya oji ilu. Laarin ilu. Ni e mo.
0: Ọ̀dà ẹ mọ̀ lónìí màámi ẹ farabalẹ̀ lẹ́yìn ètò ẹ mọ̀. Hello.
4: Hello.
0: Hello,
3: hello sir. Sir.
4: Hello.
0: Hello, hello sir. Gbọ́yìn ẹ kásọ̀ sá. Yes, sir.
4: Hello, ẹ kásọ̀.
3: Orúkọ yín bí tá ẹ ti ń pè.
4: Hello.
3: Orúkọ yín bí tá ẹ ti ń pè.
0: Hello.
5: Hello.
3: Hello, ẹ kásọ̀.
0: Yes, sir. Ah, ti tun ra yo.
5: E o mi o gbọ nkan te so lekan.
0: Eh, oju opo yin ni, oju opo yin lo fa. Se ka fun won lanfani to
3: ti pe lekan.
0: O de je fun yin lanfani.
3: Eyen wa ni won.
0: Igbimo ti joko won ti
3: so. Eyen wa ni won.
0: Oye, e mu number bere mi.
5: Ah, o da e je ki mu number 8.
0: Number 8. Anti tun ra yo ni papapa le wa ba nse o, se ngbo.
5: Okay, sir. Okay, ma.
0: Ẹ kọ bá mi dárúkọ ẹranko tó bẹ̀rẹ̀ pẹ̀lú alifábẹ́ẹ̀tì O.
5: Tó bẹ̀rẹ̀ pẹ̀lú O.
0: Mẹ́wàá péré.
5: Owiwi.
0: Owiwi ó dé ní.
5: Olóńgbò.
0: Olóńgbò di méjì. Mo bá yín ní sí márùn-ún, ó yẹ ẹ mọ́ ọ mú lọ.
5: Ok. Owiwi. Olóńgbò.
3: Owiwi àti olóńgbò.
4: Hello.
3: Hello, sir.
4: Ẹ bá ṣá o.
3: Ẹ bá ṣá o, sir.
4: Àbáṣà jí sí ní o, láti ṣàjà fá.
0: Ẹ mọ̀ ká sọ bá mi o.
3: Ẹ kọ́ bọ̀ sí
4: ilé ètò wa o.
0: Yes, sir.
3: Ìbéèrè kẹrin lọ́dọ̀ ọba àmọ̀tàn. Ẹ kàn bá mi dárúkọ afárá tó gùn jù lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Ó rọ̀.
4: Bàbá tó gùn jù lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Tó gùn jù lọ.
3: Mo mọ̀ mọ̀ fún wọn ni.
4: Third million last náà ni.
0: Tẹ́tẹ̀ kó.
4: Èkó náà lọ́wọ́.
0: Mo rò pé táwọn
3: ẹja máa wò.
0: Wọ́n ní tọ́ mi láǹdì. Ẹ ṣeun. Hello.
4: Ẹ ká san
3: sir.
4: Ẹ má kíjọ mẹ́ta o.
3: Ẹ
0: ọjọ́ kan pẹ̀lú. Ṣé mo pè dáadáa?
4: Mo ẹ tíráyì. Àwọn àwọn adúlú náà ni àní
3: sọ̀rọ̀. Àmì àmì.
4: Iṣẹ́ náà ní bàjẹ́.
3: Àmì.
4: Ìṣubú dànù ẹnu kú sọ́nà
3: bí wọ́n. Àmì.
4: Gbogbo àwọn alátìlẹyìn wa ìdùnnú ìdùnnú ló máa ìṣubú
3: dànù. Àmì.
4: Ìnà àti gbogbo àwọn náà tá à ń gbọ́. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun.
0: ibere karun won mo ti mu e ba mu number mi
4: e mu keta wa
6: iketa mo wa fe se ba mo to e mo gbon kan se mo ko baba ye sa ba bu bere lodo mo fe fun won lofe lofo
3: o better
6: mo fe fun won e mo gbo o
3: be
6: e fun mi ni owe marun to ni omode ninu mi o mo gbo yin ibi te wa paru o o de ni agba mu o di meji tomode bala o di meta odun ni jojo ba mi ibere yen ro amo odun ni jojo hello esther so tun mu bere ayu jara le ko si
3: hello
6: ekaso
3: hello
4: ekaso
3: o
4: ekaso
3: ekaso
4: ekaso ku se o
3: yes sir
4: olorun tun ba yin si o ni pada le

0: dadi ọlọ́jẹ̀ dé ni ló ń pè láti sàgbàfá.
1: Ẹ káàbọ̀ sórí ètò. Ta lè fẹ́ bánájà lọ́sàn yìí?
0: Bá a mọ̀ tán, ẹ fún mi níbèrè keje.
1: Ìbéèrè keje. Ẹ kàn bá mi dárúkọ orílẹ̀-èdè mẹ́ta péré lágbàáyé bí wọ́n ṣe kéré sí ní sísẹ̀ntẹ̀lé. Àwọn ni wọ́n kéré jùlọ.
0: Orílẹ̀-èdè fi.
1: Tó kéré jù lọ lágbàáyé mẹ́ta.
0: Mẹ́ta. Togo.
2: Odè ni.
1: Yes.
0: Vatican.
1: Yes.
2: Ẹ bá wa gbìyànjú. Ah, oya ba mi se ka gbe pe kan pele ka fi dide. Olorire kan to ku ta igbe pe won ta oya o ti wole. Hello.
0: Hello.
2: E ka so sa o.
0: E ka so.
2: Yes sir.
0: Hello ko mi.
2: Ah, mo gbo yin dada.
0: Hello.
1: Hello, yes.
0: Ya ile lo ko mi mo pe la to je.
1: E ka bo sori eto. Ta le fe banaja.
0: Eyin ni ba mi, eyin ni mo
1: fe banaja. Ibere le kelu. Ewa. Orílẹ̀-èdè wo la ti kọ́kọ́ rí tẹlifíṣàn l'Áfíríkà? Àpótí tẹlifíṣàn orílẹ̀-èdè wo la ti kọ́kọ́ rí l'Áfíríkà?
0: Nàìjíríà.
2: Nàìjíríà. Ok. I don't apply to Nigeria, my country. I'm not a lawyer. I'm
3: not a lawyer. I'm not a
2: lawyer. I'm not a lawyer. I'm
3: not a lawyer. I'm not a lawyer. I'm not a lawyer. I'm not a lawyer. I'm not a lawyer. Oluwa sio idahun si ibere ayelujara ohun na ni Olivet Baptist High School Oyo ati Christ School Adoekiti Christ School Adoekiti en to de gba ibere ohun na ni Dasola Arike.
1: Okay now lodo ti bi nbi ehin orilede ta kokori akuti ero mo maworan orilede Kenya ni orilede Kenya ori jo mi akọ̀wé àgbà obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Fọlá Akíntúndé Ìgúdalù. Ṣé rí màmá tẹ́ ẹ sọ yẹn Yetunde Pereira Emmanuel ìjọba àpapọ̀ ní tiẹ̀ ìjọba àpapọ̀ torí bàbá ń jẹ̀bú mẹ́ńṣàn ẹni ẹ̀ ètò tún dàbí rẹ̀ àwọn orílẹ̀-èdè bí wọ́n ṣe kéré síra wọn ní sísẹ̀ntẹ̀lé Vatican ní kínní Monaco ní kejì Nàúrù kò ní kẹta. Àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà méjì tí wọ́n ń jẹ́ orúkọ agbègbè ìjọba àbílẹ̀ tí wọ́n ti wá Aláàjì Ṣéhù Ṣàgàrí agbègbè ìjọba àbílẹ̀ Ṣàgàrí náà wọ́n ti wá torí ìjọ́mi náà Abubakar Tafábàlẹ́wà agbègbè ìjọba àbílẹ̀ Tafábàlẹ́wà làwọn náà ti wá. Wọ́n lákùsẹ̀ tí ń jẹ́ ìsápá àárò ẹ̀ràn ní ń sọ àtẹ̀mọ́kú òsìsì inú fa ọjọ́ ọ̀dàlẹ́ là ń tọrọ tó tún dàbí rẹ̀ bàbá Túnde tó fẹ́ yé Túnde adọ́rùnbọ̀ méjì ló so yigi o Longest Bridge abara tó gùn jùlọ Nàìjíríà Third Mainland Bridge náà ni o òjò bá lọ lọ́dọ̀ tèmi.
2: Ẹ wá gbọ́ ẹ̀yìn ìgbẹ́ ti Èkó ló wà bámọ̀ tó tún sọ wípé kìnnìkọ̀
1: Èkó
2: ẹ tún fún ìlàṣírí ìdánwò ẹ̀ tó mú ìlú ọ̀yàn náà ni orí kìta kìlẹ̀ kan torí ọjọ́ mi màmá Nọ́wẹ̀ àti mọ́mí àbí ibò àwọn méjèèjì ni wọ́n gba ẹ̀bùn wa lónìí pẹ̀lú mami Dasolo Arike.
1: Mẹ mò ń wò pé ká fún bàbá lẹ́sìn lọ́yẹ́ wọ́n gbìyànjú wọ́n dàbí ọgbọ́n.
2: Ifarito ni o.
1: Bá a mọ̀ tán, Adémọlá Adéjúmọ̀ ire o.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dati two fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: gẹ́ẹ̀rì.
1: Wọ́n ti pè wá lórúkọ táyì jẹ́ kò rẹ̀ ní wá lára. Àwa gangan ni wọ́n pè ní AB agbèrò presenter.
0: Ó yànà á.
1: Ṣé ń ṣe é ni.
0: Táà tán pè yìí yẹn. Ó sorí re.
1: Èyàn lè ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́. Tó o bá ṣiṣẹ́ nípa mi kò lè rówó ráńkì.
0: Bẹ́ẹ̀ni, ìyò ní ìjà ara mi kọ́ mọ́ ní transistor
1: yìí. Táwọn ẹnu ọkọ lómi lérè.
0: Ó sorí re.
1: Làwọn fi ń nojú kí. Ọmọ kò dẹ̀ kí sẹ̀sẹ̀ náà. Ta lówó lọ́wọ́ ẹ gẹ́gẹ́ ìjọba nídìí ọmọ kí ìdá kí ń sẹ̀sẹ̀ náà kálálálà ọmọdé táwẹ́nù tó yẹ dádì ẹ̀ lómi máa ló lé làwọn fi sáńkì.
0: ó yá ẹ̀nà kẹ́kẹ́ dá fún yọ ọlọ́mọ
1: jù ó ta fún káwọ̀ sí lómi lè ti mú
0: ọlọ́mọ jù ó ta fún
1: káwọ̀ sí lómi wọ́n fi ń nu ọkọ ni.
0: pàdí mi gbọ́dọ̀ dùn
1: o jáyọ̀ mọ̀
0: ọlọ́
1: èmi mo lọ rọ tẹ sọ lọwọ lọwọ
0: ìwọ
1: máa sáré mi kì í tiẹ bọ ọmọ tiẹ bọ ọdún tiẹ bọ.
0: ọmọ jẹ́ sáré sàn pẹ́tẹ́dé ìwà àgìtì ọmọ bá orí sórí.
1: ayé wa láwọn ayé rántí
0: rántí èmi gbogbo gbọ́dọ̀ dá wa rà ayé òsì.
1: ṣé o gbọ́dọ̀ ti káyé sọ nígbà tí orí sì ń dání.
0: ọmọ pínpín kò sọ ó sì o
1: sọ wọn táyé sọ
0: kí ló sọ.

0: 32 FM, 94.9.
1: Sọkalẹ̀ sínú Ìbàdàn níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for his glory evangelistic ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn ṣe àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade ẹni tí Ọlọ́run yóò máa lò ní evangelist Rob White ààrẹ fún for his glory evangelistic ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi bí Archbishop Francis Wale Oke Bishop TV Adelakun Reverend Dr Elijah Ogundiya Reverend Samson Ajetomobi àwọn olórin ẹ̀mí ni Lillian Inej Esther Igbekele pẹlú mi Debra Voice Ọlọ́run àtàwọn the Dentons ọjọ́rú Wednesday ọjọ́ kẹrin ti ọjọ́ Sunday ọjọ́ kẹjọ oṣù kọkànlá ló máa wáyé ní Ọbáfẹ́mi Awolowo Stadium Ìbàdàn
2: láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́
1: ọkọ̀ ọ̀fẹ́ tó máa gbá àwọn èèyàn débẹ̀ wà oúnjẹ ọ̀fẹ́ ìlera ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-579-4064 Jésù Lolúwa.
3: Kòkòkò báyìí ńlá rán fún àdì tí ajá tí ó sọnù ní kìí gbọ́ fèrè ọlọ́dẹ àdí afúkọ̀ lọ̀rọ̀ sí eléyìí tí ó lọ rè pàtẹ ọjà sójú títì ohun ojúru wọn bá ti rí dandan ni kírun wọn fara mọ ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidínà àyíká tó dùn ún wò bójú rí ohun nílò àti bíbọ̀ gírí ọkọ̀ nírònà iná lòfin kò mẹ́ni ọ̀dà ìdà lòfin kò mẹ́ni ọ̀rọ̀ àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ́tọ́ ẹ mọ́ pàtẹ sójú títì
4: The Financial Services Regulation and Coordinating Committee, FSRCC, and the National Broadcasting Commission, NBC, don't join body to warn everybody of the plenty wahala where the illegal financial operators, IFOs, they cause every day, where they spoil and scatter balance the trust where public people get on top anything where concern money for Obodo Nigeria. Then they advise us to stop to they follow and do business with financial money operators where no get license. I beg, confirm the license of those kind company on top this website them www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any fake financial people or money scam where you suspect, call CBN 0707-338-4828, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.

Èkìtì ọ̀gá òṣèkú gidi wọ̀ fọ́ balade. Ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kan tọ̀. Ṣé ti kágbóhùn sáfẹ́fẹ́? Fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 Laughter Hour.

0: ikú tó padà nìyí àjọ mú nǹkan rẹ lọrùn.
1: Hello.
0: Ẹ ká sọ, ẹ ti wọlé o.
1: Agbọ́ọ̀lù Akọ́kẹ́fà.
0: Ó ha ni.
1: Ó kọ́ mi ní abọ́dé àwọn ẹni ládókè pàdé ìbàdàn.
0: Thank you, sir.
1: Ká ọjọ́ òfẹ́ káàsì ẹ̀rọ ti máa ń yùn náà.
0: Ọjọ́ tilẹ̀ bá bẹ̀rẹ̀ sí
1: ká. Kárí kì í náà wọ́n padà fún.
0: Ọjọ́ ti lọ, wọ́n ti gẹ́nu táìmù ẹ̀ má bínú. À ń bá ọ̀kan lára wáyọ̀ ni. Studio Commodore Ralph Osara bá àbejì. Ìkan tí ìkan tèmi bẹ̀, wọ́n àgbé tèmi bẹ̀ o. Ọlọ́wọ́ lọ dà sí, wọ́n lọ́wọ́ rí lẹ́yìn o. Lẹ́yìn eléyìí mẹ́ta ló tún bọ̀ lágbára Ọlọ́run tí ó mọ yín lọ́wọ́. Ẹ ní báwọn tọ́jú àbíkú ọmọ. Lẹ́yìn mẹ́ta báyìí, àwa jẹ́kẹ́ ọkàn tẹ̀lé kó lè pé mẹ́fà. Àfẹ́tì ìmúnú. Lórúkọ gboko ìgé àti àbójú ẹ̀rọ fún tásìkò. Alhaji Usman Harun. Olèmi Abibọlá Lamid kí yá nípadà ètò bá dé lọ́la. Ẹ má gbé kó dẹ́tú ẹ̀fẹ̀ nígbà kankan tó dá òní inú yìí. Thank you.

ẹyin lè ti dé lẹ́ntì yín ẹ̀yìn fọwọ́ kan dáná dádì ìfẹ́ dé àwọn ọmọ tán dẹ̀ dé láti skúù dẹ̀rẹ́ àwọn pariwo mọ́mí I want to eat mọ́mí I'm hungry ọbí Emmanuel ṣe ń gbọ́n rí náà ló mọ tó fojú mọ́mí ẹ̀ rí láwọn ìgbà yẹn tó bá dé láti iléèwé ọmọ mi a bu lórí ni tẹ́kí bí ìgbà gbógun ló lọ jà skúù tó lọ ẹ wá wò òun àtọmọ tí wọ́n jọ lọ iléèwé yẹn tí wọ́n jọ dé ń rọ̀lẹ́ ohun tí a mọ́ ni tí ò ní sí àbàwọn kankan kò ní sí dọ̀tí kankan báyìí láre á wá dàbí ń pé iléèwé kan náà kọ́ náà jọ lọ àbí skúù tù ni ìwọ ti ń bọ̀ ni ẹ tún sọ skúù tù yín àwọn èèyàn kan ti wà níbi tán wà wọn pé skúù tù ó wá láwọn skúù kan tán bá pin ní skúù wán skúù tù àwọn ọmọ skúù kankan fúnra wọn tún máa wá ní skúù tìrì ìyẹn kò kì í sí tíjà ńbẹ bẹẹ ni àbí bẹẹ kọ kò sí tíjà ní skúù tìrì yẹn wọn ní class captain ńbẹ kódà àwọn ìṣe subject kankan bíi english bíi maths kò ń sírú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn rárá tó ẹ bá dá àwọn skúù tìrì tá à ń sọ yìí

tẹ́ ń gbọ́ yẹn yàtọ̀ mú mọ́. Àmọ́ àìsín lé ọ̀gá wa Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀. Òun ló fà á tó ṣe jẹ́ wípé èmi ni mo wà lórí ètò ń rọ̀ lẹ́tọ̀ ni.

amọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń rọ̀ lẹ́ yìí ó kan ọ̀pọ̀ èèyàn tó yẹ pé wọ́n a máa jáde dáadáa kódà kò yọ àwọn tán máa ń dúró ńlé kò yọ wọ́n lẹ̀ torí kò ṣeé ṣe níbi tí ọ̀rọ̀ yìí níbi tó dé lónìí kò ṣeé ṣe kéèyàn kan wà kó ní irú ẹ̀ ò máa ṣẹlẹ̀ sí mi rí kódà kó o máa wà ńlẹ̀ lójoojúmọ́ tó o bá tún wá lọ jẹ́ nìkan tó jẹ́ pé bóyá o máa ń wà lórí social media dáadáa orí Facebook Instagram TikTok X tá a mọ̀ sí Twitter nígbà kan rí kódà kó jọ́rí WhatsApp nìkan ni wọ́n máa ń lò tó o bá ti post status báyìí agagagbà tó bá jẹ́ wípé nǹkan tó post sórí status ẹ̀yẹn bóyá picture ara ẹni níbì kan tí wọ́n náà ra pẹlẹngó sí a ó kú mọ̀ pé gbogbo wa à ń parọ́ fúnra wa online ni ọjọ́ tó èèyàn ò bá rón jẹjẹ ẹ̀ nírí kó post ẹ̀ ẹ jẹ́ kó rẹ lẹ́rìn dòdò kan sìn kó kàn ní ẹjẹ́ fele ìnájú jáde ń rọ̀lẹ́ Sunday ó lọ jókòó ń bì kan bóyá lẹ́rìn dòdò kan ló rà ní bóyá green bottle kan tó kàn fi tilẹ̀ ń wájú kó fẹ́nìkan fòrùn ẹ̀jẹ̀ sáré yà mí wọ́n wá yà ẹ̀ tó post irú picture yẹn pàápàá kó jẹ́ páṣọ ọdún ẹ̀ ló wá lọ wọ̀ ó mọ̀ pé kò tí ì lè gbó aṣọ ọdún dẹ̀rẹ̀ èèyàn ń wọ̀ ní wọ̀kuwọ̀ àwọn èèyàn wá rí wọn bọ̀dá yìí máa fáyín o bọ̀dá mi ń dán ẹ jẹ́ kí n wọ díẹ̀ mú ẹ jẹ́ kí n bíìlì wọn wá wá kí ẹ wá lẹ̀ kúrọ̀ lẹ́sà ìwọ náà ò ní tètè mọ̀ pé kí àbùsí ni o ò ní mọ̀ pé kíkí yẹn ó lọ́wọ́ nú ìwọ náà ti dáhùn báwo ni àbúrò ṣe dáadáa ni ìyàwó ń kọ́ ọmọ ń kọ́ sà gbogbo ẹ̀nìwọ́ náà máa máa dáhùn wàá rò pọ̀ serious ni ó máa jẹ́kọ̀ọ́ pọ̀ mí kẹ́ ó máa ní kó òun kí mi ó tún béèrè ìjàwó ó béèrè ọmọ gbogbo wa wà dáadáa o kódà last born mi ó ṣẹ̀ṣẹ̀ òun náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ school ní báyìí náà bá da gbogbo ẹ̀ lẹ̀ a ní ẹ̀gbọ́n mi mọ̀ bóyá mo kàn lè rí bíi 5k kan lọ́wọ́ yín bẹ̀ yẹn kí n kàn fi guide oríṣiríṣi pattern ló wá wà láwọn èèyàn máa ń lò ẹ̀gbọ́n ẹ̀ẹ́dẹ̀ yọ sí mi náà ẹ wò lórí ọ̀rọ̀ yìí mò ń lọ wá mò ń bọ̀ wá àmọ́ ẹ jẹ́ ń dójú ọjà tí ń bá wá padà dé ẹ ká wá wọnú ẹ̀ dáadáa ẹ kú kàlẹ́ o lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ń gbọ́ nìkan ní 32 FM 94.9 pẹ̀lú Delny oníròdùnú.

ẹ káàbọ̀ padà látòjú ọjà. Ibi aroko ti sí ẹjẹ́ àfàbò síbẹ̀. Mo ń mọ̀rọ̀ kan bọ̀ lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀. Káwọn èèyàn wọ dí ẹ̀mọ ẹ̀kan bí ilé ẹ́. Ní tí mo dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ nírọ̀lẹ́ yìí. Mi mọ̀ bóyá ká pè ní fine bara. Ẹ má ì tí ì jẹ́ ká fún lórúkọ báyìí. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ ẹ bá wo inú ẹ̀ bí wọn ẹnìkan máa wà nínú ẹbí kan tó yẹ pé ó gbé e dání díẹ̀.

nígbà míì wà ẹni tó ti ròkè òkun ni mo lẹ́gbọ̀n US mo lẹ́gbọ̀n UK mo lẹ́gbọ̀n Canada gbogbo ògbà tán bá ti nílò ìrànlọ́wọ́ ẹ̀gbọ́n yìí ni wọ́n máa pè ó ti wá débi wípé àwọn èèyàn yìí wọn ṣetán àti gbé ìpè mọ́ ẹni tẹ́ ẹ ló lówó lọ́wọ́ yẹn bẹ́yìn ṣe ń pè é bẹ́ẹ̀ náà làwọn ẹlòmíín ṣe ń pè é lójúmọ́ kan ó gba ìpè èèyàn márùn-ún àwọn èèyàn márùn-ún yẹn oníkálùkù ẹni tó nílò owó tó kéré jù nílò 20,000 naira ẹ wá sí 20,000 naira yẹn ẹ ṣe lọ́nà márùn-ún 100,000 naira nìyẹn kó wá máa ṣe bẹ́ẹ̀ fún èèyàn lójoojúmọ́ ìgbà owó gan-an lowó yóò ní tán ẹ gbéṣirò lé bẹ́ẹ̀ ṣe bèrè 20,000 naira lọ́wọ́ ẹ̀yẹn èèyàn mẹ́rin míì náà béèrè 20,000 naira yẹn lọ́wọ́ ẹ̀ èèyàn márùn-ún lójúmọ́ kan ó jẹ́ 100,000 ẹ sí iye tó jẹ́ láàrin ọ̀sẹ̀ kan ẹ sí iye tó jẹ́ láàrin oṣù kan ẹ wá yọ owó yẹn kúrò nínú iye tẹ́ ẹ rò pé tẹ́yìn gangan ronú ọkàn yín pẹ́ nìyẹn ń pa bẹ́ẹ̀ bó ṣe wà lọ́dọ̀ àwọn tán lówó lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà ló wà lọ́wọ́ lórí àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ròkè òkun àwọ gidi ló ń gbà mí tó ti ń ṣiṣẹ́ ní UK náà ṣé iye ìní máa wá pè fún ni ò ní lè ṣe fún mi tán ọ̀bá wá ṣe ẹ máa sọ wọ́n dé èèyàn burúkú ìwà ká máa tọrọ ìwà ká máa ṣàgbé ó ti gbilẹ̀ tó fi wá jẹ́ wípé kò fẹ́ síbi tẹ́ ẹ dé ní ìsìn tẹ́ ẹ ní rí èèyàn kan tá a sọ pé mú wá ṣé ẹ wá rí bó ṣe wà nínú mọ̀lẹ́bí bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú pé à ń fẹ́ra wa eléyìí tí ẹ ti wá débi wípé àwọn ọmọkùnrin ti yarí tó ń gbòòrò ń

ìwà ká máa tọrọ ìwà ká máa ságbe yìí ó ti wá débi wípé ó ti ń pa iṣẹ́ àwọn èèyàn lára tẹ́ ẹ bá lọ sáwọn ibì kan kódà náwọn iléeṣẹ́ ìjọba mi in tó yẹ kẹ́ ẹ lọ ṣe ń bẹ̀ tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá bá wọn sọ̀rọ̀ nǹkan báyìí mo wá ṣe iṣẹ́ wọn ni o wọ́n ń sanwó fún wọn lóṣooṣù wọn ń jẹ wọ́n lówó àmọ́ tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ wọn nǹkan báyìí ni mo wá ṣe wọ́n ní òkè ẹ má wọ̀rí ẹ jókòó síbẹ̀ yẹn sà láàrin bí ìṣẹ́jú díẹ̀ wọ́n á pè yín padà wọ́n ní ẹ̀yìn kan tó ṣẹlẹ̀ ni pé a máa bá yín ṣe kinní yìí ṣe wá rí nǹkan tẹ́ ẹ fẹ́ tá a fẹ́ bá yín ṣe ó yẹ kó pẹ́ kó tó jáde àmọ́ ilẹ̀ ní fún wa ká bá yín ṣe pápá kó lè di pé à ní waste time yín àbẹ́ mọ́ wọ́n ti ń fi style sọ fún ẹnìyẹn a máa waste time tó o bá ti fún wa lówó

0: Hello, Ekro le o.
1: Hello.
0: Ekro le sa. Oruko yin bo le tin pe?
1: Ekro ti baba mi.
0: Yes sir.
1: Lati anfani ni Olamile kan lati anfani ni.
0: Okay.
1: Eto de ti lowo e paro lapa Olorun ko ni baje o.
0: Ami ase.
1: Ohun yin ko ni ko le ti araye o.
0: Ami ami e se ngo sa.
1: Mo wa ni bi ti bo ni se baji lana.
0: Mo ngo yin.
1: Wa lo ni baji lana. Mo wa be te o si omo ba ma yen. Who are you 1,000 more? Who is you on here? Tell me for me, Gomania. King for a question, you buy it. Oh, yeah, the bathroom will put you now. Parallel.
0: The bathroom will put you now. Asa, money, yeah.
1: But you might just pay for
0: your
1: baby.
0: I'm a little, we pay the dog for money. Àwọn ọlọ́kadà tí wọ́n máa ń wà níwájú ibẹ̀ tán rí pé inú ibẹ̀ ló ti jáde. Bó o bá ṣe jáde wọ́n ibi tó yẹ kán gbé ẹ ní 500, wọ́n á kọ́ sọ fún ẹ 2,000. Wọ́n ṣe máa ń ṣe nìyẹn tó bá sọ fún ọ pé àrárá ṣe 500 lẹ́ ń gbé náà wọ́n á níyẹn ìgbà yẹn wá ń kọ́. Sẹ́yìn náà rí bẹ́ẹ̀ ṣe múra ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ró dẹ́dẹ́ tẹ́ ọkàn dúdú ni kẹ má lè fa wà lówó. Fún yín lówó bíi báwo. Gbé mi débi tí mò ń lọ jẹ́ kí n san iye tó yẹ kí n san fún ẹ. O wa máa sọ fún mi pé ẹ dandan mo gbọ́dọ̀ fún ẹ lówó yẹn wọ́n ń ṣerú ẹ̀ náà. Ilé ìtajà kan wà ládùúgbò kan màá dárúkọ àdúgbò yẹn Ring Road ń bí ni. Bó o bá jáde mẹ́rin rọ̀lẹ́ Sunday. Okay. Ẹ má jẹ sọ̀rọ̀ jù. Àwọn ọlọ́kadà tó bá rí ẹ̀wà máa àníṣe máa fún àní owó yẹn sẹ́ ó tiẹ̀ tún wá tó kó o tún wá sanwó fún wọn. Kí tí ǹjẹ́ wá kù kó wá dúró lórí pé yẹsà máa gba 200 lọ́wọ́ yín náà. A 200 bíi ti báwo ṣé 200 ló lè fún mi kó o máa lọ ni ní Sunday náà ṣé kò yẹ kó o ṣe Sunday fún mi ni. Ẹ o kàn wọṣọ báyìí o lè fá wa lówó. Ẹ̀dẹ̀ ń gbowó ẹ̀dẹ̀ ń gbọpẹ́. Àṣà wọn ni bọ́ ṣe máa ń sọ nìyẹn. 07055-9499 tàbí 08097-9499 ẹ̀tún lè pè 09062-9499. In tó yẹ kán ṣe wọn ní ṣe. Wọ́n bá ti wù ẹ́ látòkè délẹ̀ tán rí pé o ti múra dáadáa. Àwọn yẹ kó lè tẹ́wó náà.
2: Ẹ máa jẹ dákun o, tó kù ta ò ṣe jẹ́ bí ìrẹsì.
0: Ẹ̀lú ẹ̀kú ọ̀lẹ́ o. Yes, orúkọ yín o.
3: Mrs.
0: Bakare látọ̀mí
3: o. Okay, Mrs. Bakare látọ̀mí. Ní báǹkì náà wọ́n máa ń ṣe náà ní báǹkì náà.
0: Wọ́n máa ń ṣe ní báǹkì
3: náà. Dẹ́ẹ̀bà fún bẹ́ẹ̀ ni dẹ́ẹ̀bà tó máa lé káfẹ́ gbowó lọ́tà tẹ́ sẹ́kẹ́ tó ìtì ìdarí náà náà bá ti mọ iṣẹ́ tó máa ń lọ́wọ́ táwọn.
0: Wọ́n
3: ní tètè ìdarí
0: náà.
3: Tó ti máa ń lọ tó ti ń
0: fi fún olówó ni. Tó bá ti dórí kí tó bá wà lẹ́yìn wá ní ẹsẹ̀ máa bọ̀. Wọ́n ti wà ń bí báyìí tẹ́lẹ̀ ó ní nǹkan tán wá ṣe ni. Sẹ́yìn náà gbọ́. Ọ̀nà ìbò náà tí kì í ṣe irú ẹ̀. Ẹ̀lú ẹ̀ kúrò lẹ́ o. Ẹ̀lú ẹ̀jẹ̀ bá mi kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
2: Wọ́n fẹ́ mọ̀ ṣe àbájọ ni. Àbájọ.
0: Ṣé ibìkan wà tán tí kì í ṣe irú ẹ̀ ṣá? Gbogbo omi tó bá ti jẹ́ pé o máa ń lọ èèyàn máa ń lọ o nílò kan bẹ́ẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ ni. Anything for the boys.
2: Bómi ṣe dẹnu àpọ̀ pàṣọ kò sẹ́ni tó lè mọ̀ sẹ́ni tó lè yẹ àbísáàtìlá mọ́ ni.
0: Mo sọ débi àwọn tó wà nídìí òfin.
2: Àjọ
0: àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ
2: àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ àbájọ
0: wa ni e sha ri pe mi o waste time yen na e sha fun mi ni nkan ke ma lo a ni e ri pe mo e da yin duro nsin mi ni ke ko we moto yin wa mi ibere driver's license yin eh eh e kan se number fa wa ke ma lo nti yin so ye ko waste time mi na tele ni to ba fe beere we moto beere e to ba fe beere driver's license beere e gbogbo en wa gba ni isin ti wa de ri pe ko se le ti o to ba ti wa beere owo lowo e to fun won to wa de bi pe o ko gba won kan ile gbogbo e ti pe in ti o wa ye kan beere na ma beere lowo e ti o kan won lowo ti o kan won lese 09062 oda eja roju oja ta ba pada de ka wa tesi waju e ku kale o leyin ise le ton kan ni 32 FM 94.9
4: ma wo mi bi mo se fe yin
5: mo n bo 32 FM
6: 32 FM 94.9 Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
7: Look, Mom, I'm getting better every day.
8: You sure are. I am so proud.
6: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
7: This is not for me.
6: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
9: Ore

0: káàbọ̀ padà látojú ọjà.
1: Ó báyé ìfẹ́ mọ wa, wọ́n gbọ́dọ̀ tẹríba fún Olúwa.
0: Lẹ́yìn iṣẹ́ lè tó ń kàn ní 2FM 94.9. Ṣé ẹ rí n tó jẹ́ kí n mọ́rọ̀ yìí wá lónìí? Òhun ni wípé mo ṣe alábàápàdé nǹkan kan lórí ẹ̀rọ ayélujára. Ẹni ilé àwọn ọmọ aláìníyá kan tó wà ní agbègbè ọ̀hún tí wọ́n ti máa ń tọ́jú àwọn ọmọ yìí táwọn ọmọ yìí ń gbé táwọn ẹlẹ́yinjú àánú nínú ìlú tí wọ́n bá ti kó nǹkan wá fún wọn. Wọ́n ní táwọn èèyàn kan bí ìfẹ́ fi gbogbo ẹnu sọ tí wọ́n ti kẹ́fìn wípé wọ́n kó irú àwọn nǹkan báyìí wọ́n kó wá sí wọ́n kó àwọn nǹkan táwọn ọmọ yìí lè máa lò. Àwọn ẹlẹ́yinjú àánú wọ́n káwọn nǹkan jíjẹ nǹkan mímu aṣọ wíwọ̀ nǹkan tí wọ́n bá ti kó wá fáwọn ọmọ yìí. Táwọn ará bí bá ti kẹ́fìn pé wọ́n kó nǹkan báyìí wá làwọn náà wá gọ sẹ́nu ọ̀nà. Tọ́ bá ti wá wà ńbẹ̀ náà wọ́n máa jẹ́ kó yé wọn pé àfi ká gba tiwa nù nǹkan tí wọ́n kó wá yìí o. Lọ́dọ̀ àwọn tó jẹ́ wípé àwọn tí wọ́n ń ṣàánú wọn èyí náà fi ń rí nǹkan jẹ. Wọ́n ní tọ̀hún bá ti wá fún wọn ní tí wọ́n fẹ́ yìí wọ́n wá máa dúkokò wípé àwọn máa jí àwọn ọmọ yìí gbé ni. Irú ìwà wo rèé? Bọ́dẹ̀ ṣe ń ṣe ń bí kò fẹ́ ẹ̀sẹ̀ tó máa lóhun òrírú ẹ̀ rí ládùúgbò òun. Ọjọ́ téèyàn bá ralé ládùúgbò yín tó wá fẹ́ tún ilé yẹn kọ́ ọjọ́ tó bá fẹ́ wó léèyàn wá wá gbowó tí wọ́n bá fẹ́ ṣe foundation wá wá gbowó tó bá wá jẹ́ pé lé olókè ní ọjọ́ tó bá fẹ́ ṣe dẹ́kìn ni wọ́n á tún dé wọ́n láwọn wá gbowó wọ́n á lórí ilẹ̀ àwọn ọlọ́run ẹni tó dẹ̀ nílẹ̀ ti gbowó olẹ̀ ó ti kọ́ rìsíìtì fún yóò ti ṣe gbogbo òwe tó yẹ kó ṣe. Àwọn kọ́nà máa mọ̀ bẹ̀rẹ̀ lé o àwọn kọ́nà máa ru pọnpọ́n àwọn kọ́nà máa ṣe nǹkan kan nínú gbogbo àwọn tí ẹ nílò láti ṣe kílé ilé dúró. Àmọ́ wọ́n á tún wá máa là léyìn lọ́wọ́ pé iye báyìí la máa gbà ká tó kúrò ń bíṣẹ́. Òun wa kò tí mọ́tì lójú òpó Facebook. Alhaji Mufta Ogunrin dé márùn ìdọ̀tí ẹ kúrò lẹ́ o. Àrọ́mọ ọdọ́mọ yìí onírú. Oyè Dèjì Ayọ̀ Bámi mo rọ́wọ́ tẹ̀yìn náà ń bẹ̀ 07055-43949. 08097-43949 tàbí 09062000949 09062000949.

àwọn ọmọ tẹ́ ń kọ yìí kí lẹ fi ń kọ wọn kíní yìí dẹ̀ rí in tá à ń sọ̀rọ̀ nípa èyí ó pẹ̀ láwọn nǹkan tó ń kó bá wọn léṣẹ́ mi àwọn tó yẹ kán lọ bẹ̀ kí wọ́n lọ ra nǹkan bẹ̀ wọn ò ní lọ bẹ̀ torí pé wò tá a bá débẹ̀ ní ìsìn gbogbo àwọn ọmọọṣẹ́ wọn náà máa tọrọ owó lọ́wọ́ wa tí yóò bá dẹ̀ fún wọn á kàn máa ṣe jẹ́ ra jókòó nílé mi ó ń kó bá wọn lé iṣẹ́ kan ó ń kó bá wọn lé ìtajà kan náà ṣe tàbí wọ́n ṣe ń tà mọ́ tó o bá débò mí tó o ní kán júwe ọ̀nà fún ẹ bóyá ibi tó àdúgbò tó o lọ rí tó jẹ́ pé tójọ́ mẹ́ta tó o débẹ̀ tó o bá dàdúgbò yẹn tó o wà mọ̀nà mọ́ tó o rí èèyàn kan ẹjọ́ sáà ibi báyìí mò ń lọ ẹfà náà ní nǹkan lórí kẹ́ ẹ kan júwe ọ̀nà kẹ́ ẹ júwe ọ̀nà ẹ lọ báyìí ẹ yà báyìí 07055 ìfòdó mẹ́ta 949

kódà ẹ já dá ìpè yẹn dúró mi ò ní kó má bèrè lọ́wọ́ èèyàn o mi ò ní tó bá nílò ìrànlọ́wọ́ kó má bèrè mi ì dẹ̀ ní kẹ́ ẹ má fún èèyàn àmọ́ má dúró lórí pé dandan gbọ̀n ẹni yìí gbọ́dọ̀ fún ẹni nígbà tí ìṣepò wọn ra nǹkan lọ́wọ́ ẹ̀ tí ìṣepò ta nǹkan fún wọn àbò bá wọn ṣiṣẹ́ mo wá dúró lórí pé dandan àlẹ́ gbọ́dọ̀ fún mi níṣẹ́ ẹ̀ bó bá sọ yín ṣe fáìn àìrú yín bẹ́ẹ̀ ṣe dúró ìníkẹ́ wá.

0: ìyàwó mi alálùbáríkà
1: ọkọ mi
0: ẹyin ojú mi
1: ẹmí mi
0: èékánná ọwọ́ mi
1: ìgbésí ayé mi
0: irun àtàrí mi
1: ẹni bí ọkàn mi
0: ọ̀nì ọlọ́run elédùmọ̀rẹ́ yàn tì mí látòdì ọ̀run wá
1: ọkọ mi ẹjẹ wá lọ bá mi lọ tà ìwá
0: ṣé o gbọ́ bí ìyàwó mi ṣe fi rìspẹ́ẹ̀tì o gbọ́ bó ṣe fi rán mi níṣẹ́ bẹ́ẹ̀ ni
1: ṣe wá rí tẹ́ ẹ bá lọ atatán ọkọ mi
0: bẹ́ẹ̀ ni ìyàwó mi mi gbọ́dọ̀ kọ̀rọ̀ sí ọ lẹ́nu
1: wá fẹ́ kẹ́ ẹ wá lọ rè bá mi pọ̀ mi nílé kẹta
0: wọn ẹ pè ní ìyàwó alálùbáríkà rẹ ni ẹ fẹ́ kí mi jẹ̀jẹ̀ tì sínú ilé
1: ìgbésí ayé mi ọkọ mi o
0: ọkọ mi ìyá ṣé o gbọ́ bẹ́ẹ̀ ni
1: tẹ́ ẹ bá wá tún ṣe tán olólùfẹ́ mi
0: ṣe ń gbọ́ yàrá ulé o
1: mo fẹ́ kẹ́ ẹ lọ sí ọjà
0: ó jẹ́ pé ṣe lójú rẹ̀ á lè koko mọ́ ìyàwó rẹ ṣé omi gbọ́ bí ìyàwó mi ṣe mi rán mi níṣẹ́ pẹ̀lú rìspẹ́ẹ̀tì
1: ẹni bá ṣe à ẹnu rẹ̀ á ya o
0: ọ̀ní bá ṣe
1: ajá mi á gbé o
0: ó jẹ́ pé èyí rí ibi ayé ọkùnrin bá ti mi dá
1: ọkùnrin lọ́tà ọkùnrin ọláolúwa joseph láyéláyé ẹ̀ ń tábà fìlú ẹni kò dá sí gold inside ọmọ kékeré ni ẹ you are a junior of the marriage when we were talking lọ́bí sobatec
0: bẹ́ẹ̀ni ṣé mi mo yí kó o mọ́ rí ìyàwó a máa rán oníṣẹ́ fẹ́
1: ni lọ́bí sobatec àbúrò títí wa ni
0: bẹ́ẹ̀ni
1: àbúrò títí wa ni níjà kìíní àná nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ school gbà tá a mú dé school wọ́n lè padà
0: ìyàwó mi mọ gbogbo ìtàn
1: ṣé yẹyìn wọ́n lè padà lẹ́yìn ìgbà náà òní tún jí abíọ́yẹ̀ wá sọ wípé kí n jọ nítorí ọlọ́run ó wá ó dọ̀bálẹ̀ báyìí ni
0: bẹ́ẹ̀ni ìyàwó mi
1: ọkọ mi tó tí mo bá ń parọ́ máa já mi
0: èwo ni oh my god ṣó jẹ́ ráìsì olókùúta ni
1: èmi ò mọ̀ fún ó lè jẹ́ ráìsì olókùúta
0: èwo wá ni oh my god èmi ni mo kó bá ọ pé kó má rí ìyàwó a máa bẹ̀ ọ níṣẹ́ fẹ́ ni
1: sórí nígbà tí tún jí abíọ́yẹ̀ tó padà dé ó ní mọ́mì mo fẹ́ wọ skul ó ní mo fẹ́ wọ skul mo wá sọ fún mo níṣòwò pé nǹkan tí sobatec tó ṣe níjọ́ kìíní àná
0: sobatec ti gbọ̀nà ìbùrú wọlé àbí
1: ọmọ eléyìí máa lé síta ni ó yá lọ díjú ẹ̀kọ́ káwé ẹ̀ sókè
0: síta ó yá sobatec gbọ́rọ̀ sí ìyàwó mi lẹ́nu before I count 1 2 3 4 go
1: ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn tèmi tọ́pẹ́ cornelius kí ló dé tí kí ló wá dé bí báyìí kọ́ni alásùkọ́ mi jp sórí àìmọye jp lọ́kọ́ mi há
0: tèmi tọ́pẹ́ ìjọwò ni ìyàwó rẹ ti fọwọ́ kọ́ ọlọ́run bí tèmi
1: ẹni tí ó wà romanticism
0: ìwọ jẹ́ pé ara rẹ kìkì ègún ni lọ́wọ́ ìyàwó rẹ
1: ó wà àwọn àkí ẹ
0: ìwọ jẹ́ pé ó bá ti ní wọlé bẹ́ẹ̀ ṣe ni wàá máa lejú lè lejú mọ́ ìyàwó mi lè lejú mọ́ mi mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀.
1: This is my life ẹ̀mí mi
0: rí this is kí ló ṣẹlẹ̀ sobatec ìjọ nítorí ọlọ́run
1: kí ló ṣe
0: jọ bóyá kó o jáde
1: wọ́kọ́ mi ẹni ìlànà
0: ìgbà orí rẹ lómi adé ẹni ìjírí mi olùyinka bí ìyàwó mi bá yí kí mi disrespect rẹ lálẹ́ má disrespect rẹ olùyinka bí ọ̀nà jọ nítorí ọlọ́run mẹ́fẹ̀ẹ́ mọ̀lẹ́bí ọ̀dọ̀ ìyàwó mi ni mo wà
1: who are you by the way
0: ìyàn ara ẹ̀gbọ́n mi ni láti lé ṣùgbọ́n mi ní ìdí ẹ̀gbọ́n ibi ọlọ́run kí ọ̀rọ̀ ayé mi dé olùyinka bí ọ̀nà mẹ́ ní ìdí ẹ̀gbọ́n mọ́ bí mo ṣe wà ìyàwó mi mo ń jẹun ẹ̀mẹta lọ́gẹ̀dẹ̀ ìyàwó mi ẹ̀dẹ̀ hun mi.
1: ọkọ mi o ẹ̀ẹ́mélòó ni mo ti sunlé lóṣù yìí.
0: ìyàwó mi orí òkè òun àti bàbá láńlọ́ọ̀dù àti lọ sí orí òkè tó ìyàwó mi sunlé nínú oṣù ìyàwó mi sunlé ní ẹ̀ẹ́mẹfà àti àbọ̀.
1: ọkọ mi ta ló máa ń gbalẹ̀ ẹnu ilé.
0: èmi ni ìyàwó mi torí pé bíbélì gan sọ ìhòòhùn ẹlẹ́jẹ́ òun lóbìnrin.
1: ọkọ mi ta ló máa ń fọ aṣọ nínú ilé.
0: àti dá mi mọ̀ ládùúgbò gbogbo ibi ọgbẹ́ bọ́ ò sí ni mo mọ̀ ìyàwó mi.
1: ọkọ mi ta ló máa ń lọ sọ́jà.
0: àti dá mi mọ̀ lọ́jà mọ̀lẹ́tẹ́.
1: ọkọ mi ta ló ń fọ tọ́ílẹ̀tì.
0: èmi ni mi ń fọ tọ́ílẹ̀tì lúgbà mi bí gbó wájú ilé bá kún èmi ni máa san gbogbo ẹ̀ mo dẹ̀ á kó lọ dànù.
1: ọkọ mi ẹ̀rọ tá a rà ta ló máa ń lo ọta.
0: èmi ni ìyàwó mi fi síbẹ̀ nítorí pé yàrá àdúgbò ọmọ ọwọ́ mi yeye.
1: ọkọ
0: mi
1: ọ̀rẹ́ mi tó gbé mi wá sílé ọkùnrin tí àjọ lọ sọ́dọ̀
0: ìyàwó mi ó fún mi ní 1000 gánà mẹ́ta
1: ọkọ mi
0: ọ̀rẹ́ ìyàwó mi
1: ìlà tó dé sórí ọkọ mi jẹ́ kán mọ̀ níbi
0: tó ṣe bàbá náà mọ̀
1: bẹ́ẹ̀ni
0: náà ṣe òkú ìyàwó mi lọ ní weekend ìyàwó mi ti lọ láti thursday
1: bẹ́ẹ̀ni
0: bàbá náà mọ̀ ó jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi ọ̀rẹ́ lásán ni ó
1: bẹ́ẹ̀ni
0: mọ gbọgbọ jẹ kéjì rẹ ké gbọgbọ kúgbọ o.
1: ẹ jọ gbàdúrà wa lásán
0: ni. bàbá náà mọ ẹlẹ́ran ni ẹran ti wà nínú ìsasùnrìà bàbá náà mọ ló fún wa ní ike ẹran.
1: kí mo sọ.
0: lọ́sẹ̀ bí mo ṣe wà ìyàwó mi á kó ike ẹran wálé máa jẹ kí ẹran máa dẹ̀ yó.
1: oko mi igba wo ni mo so fun e pe mo tin kuro le igba wo ni mo so ko ma kuro le bayi
0: iyawo mi tos yawo mi thursday lo wa kuro le
1: igba wo ni mo ni ma de
0: iyawo mi on ade ni o se kan gba ko lo wa lo
1: e ko si nkan kan mi emi ati baba ri one
0: Oluyinka Abiona mo wa lodo iyawo mi jon tori Olorun ma se Jesus ori oro aye mi
1: Oluyinka Abiona
0: oun ba wu o oni ko fenu ara re so
1: se ori pori po se Jesus yen lo fara re kale ni nearest police
0: station
1: o ti se so
0: oni abaye re je ni mi wa
1: o fi Republic of Nigeria
0: Oluyinka Abiona o le riru iyawo bi iyawo mi fe mo ti fi owo obe mo sile sile pe asebe ati tu odun meta
1: obirin buruku lo ngbowo obe lowo oko
0: iyawo mi de mi bo mi losan aro ale iyawo mi de complain
1: aso to wo oko mi bawo lo se je
0: iyawo ri lorun oni ko je ore iyawo mi lati kekere
1: ben
0: mo wa mu like re ade ni stature kan na
1: ben
0: iyawo mi de ni ibi ati mo iyawo fe rere fun oko re
1: o si oko mi
0: iyawo mi de lo ben ni so pe aso iwo ni oko mi like re
1: mo de so foko mi pe lo si be ogba oko mi si lo gba so yin
0: mo lo gba ona tun fun mi lo wo okada
1: se o ti gba eh yeye eh oluwa
0: yeye ma wa gba temi je lo dede iyawo mi
1: gbogbo eyin oniseese e jade kuro lodo wa
0: beni
1: eh alaji mufta ogunride mari doti mo follow oba bi o
0: enjoy ma lo na
1: asoro fa Susan Akiboye ma da soro yi o
0: Susan
1: Alhaji Abdul Latif Adiamo ma da soro nu ile yi o
0: Olorun lo ke mi Olorun lugbe mo ma afẹ yawo mi mo lala ni emefa pe mo nfa kan ga iyawo mi wa ran mi lowo o wa ba mi fadoke ni bi mo ti mi lagun
1: baba o se
0: aperere ni pe olorun lo ran yan iyawo o ti mi idi ayo ni ma wa lugba mi lati aro dale
1: o se oko mi
0: iyawo mi de ade lale ati wa solution un afẹ je iyawo mi a de wa wa fun a
1: o se oko mi eh soba tech jo kini problem
0: Oluyinka Abiona jo me need iran lowo re mo iwa ati soba tech
1: ta ni ta ni
0: me iran lowo iyawo mi ti to mi
1: ah ah
0: oun ba wu o ba dabi pe boya o yi fun mi gege bi molebi ma mu lo lato ni lo
1: oko mi to ba
0: jila mo fe yi oruko pada mo fe di omo ibadan
1: oko mi to ba jila o ti e ti di
0: sotan
1: o ti di
0: se o ti gbo
1: omo ibadan omo ebe ti o ti je ki fun to je abi oye ni eh certificate omo ibadan nu o nbebe lowo ni
0: mo ti so
1: o ni mo mi ejo mo ni ko si o ni mo mi ejo mo ni ko si o ni mo mi ejo ani mo ni ko si
0: e ma ba mi dupe lowo iseda mi
1: oluwa o se
0: ori mi e gba bode
1: oluwa seun
0: laarin yan okunrin yan ni yawo sile emi mimi gun e de dule ya lowo
1: aliwo lokan mi kuro mbi ki lo fe temi tope Cornelius jade
0: temi tope jo answer o wa important
1: e gba mi yeye
0: o ba je pe yan Oluyinka Abiona on ni ru opportunity mo ri
1: o le ni
0: o se se
1: mo le
0: ni ke ti ni owo ju be
1: lo laje laje
0: oko mi balẹ lodo iyawo mi na
1: akanji fe mi are mo so fun wo iwo nti e o mo importance so fun obirin
0: ni bo
1: se ori wo obirin to gba mi lasiko to ba ti le tope o ba ti le be fa bo ko pon mi ko gbe omo pon ko lo soja ko lo atalu
0: mo gbe bi ati atalu inu oja on da mi mo mo ba ti de be on ti mo mo fe ra
1: oko temi lo ma lo ra ta
0: apere pe mo je oko aladu barikalu le yawo mi
1: eh oko mi
0: e ma lo soju opo Facebook 32 FM 94.9 fe yin Ibadan
1: yes
0: la ma wo emi ati yawo mi ati jora
1: oko mi
0: iyawo mi o
1: e gba lo ba mi re jawa e jori e jadindin
0: je ki mi sare lo ma ra lodo ya oro bo
1: ke yo ke ba rogun eku bo
0: o se yawo mi o se
1: e ma pe oko mi
0: o fi respect ran mi ni se inu mi dun
2: kia kia bo bi mo bo so ko ori ge mi o dun bi ka mo lewe kia kia bo bi
3: ma wo mi bi mo se fe yin
4: mo n gbo 32 FM
5: 32 FM 94.9

0: àwọn tó farapa àwọn kan dáná pa àwọn kan ṣẹlẹsẹ pọ kò sí ẹni tó lè dúró gbé òkú kankan wọn dúró di ara wọn nísàlẹ balógun joko ti ọpalaba lórí ẹni rẹ o kọjú sí ọpalaba o ni baba mo gbọrin tẹ nkan o ọrọ yin si ye mi amọ boya ẹyin o mọ pe àwọn kan ti ń ba ọba ran aṣọ rẹ níbi tó ti ya ọpalaba ni o le ni oun fe ba otun ilekun le re se o si fura o ye jani sunle
1: yoruba dun
2: yoruba dun

0: Pay for number 3, Oni Lane, beside White House Hotel, behind Bros High School, Labawo, Ogunpa Ibadan.
1: A cockpit, one lori agona, Kemaboshe Wasi, 0806-634-8917. 0806-634-8917. Toto Bafeka Mio Koryogun, GMF, Nyonya Layu.
2: I said, you can't be said, you mean? That's 2FM, you are okay.
3: Ẹjẹ́ ń kí wa káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí láti ojúde ọjà 32FM 94.9 fáwọn tó bá ṣí ààrẹ púpọ̀ jù ẹ̀wọ̀n olórí ọ̀fẹ́ láti gba ẹ̀bùn káàdì pé lọ́wọ́ Abiola Kọ̀tún yàlẹ̀yàlẹ̀. Púpọ̀ àwa tá a kọ àwílé sí bí òun náà ni mo rọ́wọ́ wa Abọ́lájí Yakubu Ọmọlára Ìyákọ̀ Ọmọdébísí Kristana Ìmáfojì Peter Tolú Ogundare Ọláyẹmí Ọlásíkò Adébísí Kristana. Àtàwọn èèyàn míì náà tó ṣẹ́kù ẹjẹ́ gbìyànjú láti mú ìpẹyọ kan bí ìyẹn ò dúró plus 2349062949 Yorùbá dùn òní lò ní gbọ̀wọ́ kí wọ́n mọ̀ bá sọ pé kí ètò àkọlọ jókòó agbó a lè pín.
4: Hello.
3: Hello, Ekale. Yes, Maru. Oruko yin ma.
4: Ngbanu program yen gan
3: ni. Yes, Maru. Shima. Hello.
4: Hello,
3: Mama, bi npe e kale mo.
4: E kale.
3: Yes, ma.
4: E ko paro.
3: E se ma uruko yin ati. Amima.
4: E gbo ti o ba ni kin ba nu ani lo ti fa ni ba. O ma won mo bi o te wi ni. O ti nwa bi o ti wi tele. Won lo ba na lo to so pe o ti morogun le. Lo ji o ti jade lenu re to ji o wi. O wi tan. Lọ́rọ̀ tí ọ̀rọ̀ bàbá àgbà kì ní kejì lójú oko rẹ̀ ń dànù. Àdúrà yọ gbà o.
3: Àmì mọ̀ mi.
4: Gbogbo etí téèyàn bá máa jẹ, téèyàn bá máa fi run mú o.
3: Ẹ ṣe mọ̀ mi. Ẹ ṣe èrèdí tí a fi ń retí ẹ̀yìn màmá wa láti bá wa dá sí náà ni. Wọ́n ní nǹkan tí ìbá téèyàn bá ti mọ̀ pé òun ò ní jẹ kó mọ̀ wulẹ̀ fi run mú. Ẹ jẹ́ máa lọ lórí ètò yìí lálẹ́ yìí. Ṣùgbọ́n Olúṣọlá Olúṣẹ́gun bí wọ́n ti bá mú lójú òpó ayélujára, àwọn ni wọ́n pin jù. Àwọn ni wọ́n pin, àwọn ni wọ́n pin jù. Olúṣọlá Olúṣẹ́gun, mo retí àtẹ̀jíṣẹ́ yín kí ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ ránṣẹ́ sí mi láti jẹ́ kí n mọ̀ bóyá káàdì pé tẹ́ ẹ̀ ń lò, bóyá aláwọ̀ ewé ni tàbí olófèéfèé tàbí kó jẹ́ ti aláwọ̀ pupa kí ẹ jẹ́ kí n mọ̀ níbẹ̀. Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ikọ̀ ètò Yorùbá dùn. Olúwa gbèmí ga ìdòwú, mo dúpẹ́ òní ṣìṣe nínú kulù gbóhùnsáfẹ́fẹ́ yìí. Danny Oniro Dunu Usman Aruna Olajo ṣiṣẹ́ pẹ̀lú ọmọ rẹ̀ Emmanuel Adebanjo tó ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ yìí òun náà ni kí ẹjẹ́ àtijọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà bá jẹ́ òǹkọ̀wé ọlọ́gbọ́n àtinúdá bíi irú eléyìí 0806-218-5194 0806-218-5194 Mr. Olúṣọlá mo kí yín o ẹ bá ń kí gbogbo àwọn mọ̀lẹ́bí yín pátápátá àti àwọn olólùfẹ́ wa tá a jọ ń gbọ́ ètò yìí títí ọjọ́ mẹ́jọ tátù pàdé lákọ̀tún ẹ máa gbọ́ Yorùbá dùn ẹ máa gbọ́ 32FM ìbí òní ṣẹlẹ̀ sí wa ní tẹ́nítìkà olúbí pé Fátóyè ló kọ mi oorun re lásùn ó dàrú.

ọlọ́run ìbárẹ́ o. Ọba mi ara tó dẹja sínú bú tó dẹyẹ sójú ọ̀run. Tó ní káwọn èèyàn kan máa rìn lórílẹ̀. Àwọn ẹranko wá rí ó dá wọn kan sígbó ní kán máa ṣọlá ńbẹ̀. Wá dá wọn kan wípé ibi tẹ́yìn èèyàn náà ti ń ṣẹ̀mí ó dẹjọ́ máa ṣẹ̀mí.

lẹ̀ tù ní. Ẹjẹ́ akọ́kọ́ bẹ̀rẹ̀ láti ilẹ̀ wa ń bì báyìí. Lánà òde yìí, ọjọ́ kọkànlá, oṣù kẹwàá, ọdún 2026. Òun ni wọ́n parí ọdún òbejì. Èyàn nílùú Igbóra.

0: ẹlòmíì lè má mọ̀. Ìlú Gbọ́ra yìí ni wọ́n ń pè ní olúùlú àwọn ìbejì lágbàáyé. Torí ìbejì pọ̀ ẹnu nínú ìlú yìí. Ó fà á tán fi wá ní ẹjẹ́ ogún máa pè wọ́n lólùlù àwọn ìbejì ní gbogbo àgbáyé.
1: Wọ́n ṣe fara lóbìnrin ọ̀dàlẹ̀ èké ni wọ́n máa ṣe péye lóbìnrin ọ̀dàlẹ̀.
0: Swing capital of the world. Nítorí wípé ìbejì pọ̀ ń bẹ̀, ó fi wá jẹ́ pé ṣàṣà ní ìdílé tán ti níbejì ní ìlú yìí.
1: Má ṣe péye lóbìnrin ọ̀dàlẹ̀. Nígbà ìpọ́njú
0: wọn. Ó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé wọ́n lọ díẹ̀ má wọn nǹkan kan pé ó lè já wọn nǹkan yìí ló fà á.
1: Irú ẹ̀.
0: Ẹ̀ka ni torí n tí wọ́n ń jẹ. Àbí bí àwọn èèyàn ṣe ti jọra wọn bí ẹ̀jẹ̀ látòrí bàbá sọmọ kọmọ yẹn náà tó bá dìgbà tóun náà ń bímọ. Àwọn nǹkan fi ń jọra wọn yẹn ó lè jẹ́rú àwọn nǹkan báyìí ló fà á tó fi jẹ́ wípé gbogbo wọn ń bìbejì wọn. Kódà ìbejì a tún máa bìbejì ọ̀pọ̀ wọn tún wá jọra gbá.

lọ́dún 2015 nílùú New Jersey lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ilé ẹjọ́ kan ó gbé ìdájọ́ kalẹ̀ lẹ́yìn tí arábìnrin kan tó bí ìbejì fún ọkùnrin kan. Arábìnrin yìí wá gbé lọ ilé ẹjọ́. Nígbà tí ọ̀rọ̀ délé ẹjọ́ wípé alárákùnrin yóò ṣe ẹ̀tọ́ lórí àwọn ọmọ tí mo bí fún. Ilé ẹjọ́ ni a gbọ́dọ̀ kọ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ àti lódodo arákùnrin ló làwọn ọmọ yìí. Ilé ẹjọ́ ni kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA. DNA test. Ilé ẹjọ́ ni kí wọ́n lọ ṣe àyẹ̀wò yẹn láti fìdí ẹ̀ múlẹ̀ wípé bàbá yìí òun ló ni àwọn ọmọ méjèèjì tí wọ́n jẹ́ ìbejì. Àmọ́ nígbà tí èsì àyẹ̀wò yẹn tó máa jáde, èsì àyẹ̀wò yẹn fi múlẹ̀ wípé ọ̀kan nínú àwọn ìbejì yìí ló jẹ́ ti arákùnrin yìí. Ìkejì ò kí ń ṣe títí ẹ̀. Fẹ́ni tó rò wípé kò ṣeé ṣe. Ẹ jẹ́ kí n fìdí ẹ̀ múlẹ̀ fún yẹn lálẹ́ yìí pé ó ṣeé ṣe kí ìbejì Táyé àti Kẹ́hìndé kí wọ́n ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. Ìyá méjì ni wọ́n lè ní. Ìyẹn ni wípé àtọ̀ oríṣi méjì, àtọ̀ ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Òun ló bá ẹyin pàdé nínú ìyá wọn lóde Táyé àti Kẹ́hìndé tí ìyá wọn á dẹ̀ gbóyún wọn fún àsìkò kan náà. Bá dẹ̀ bí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bí ìbejì. Ìkan ti jáde o, ó tún kù kan tá dẹ̀ tún bí kejì tẹ́lẹ̀. Àmọ́ ní gbogbo àgbáyé irúfẹ́ nǹkan báyìí, gbogbo eléyìí tí irúfẹ́ nǹkan báyìí ti ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀, ogun péré ni kò ju ogun lọ. Tẹ bá wà ní ojú òpó Facebook 32FM949 ìfẹ́yìn ẹ̀, ẹ máa wo àwòrán àwọn obìnrin méjì kan. Àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn lálẹ́ yìí nìyẹn. Ṣé ẹ rí àwọn tẹ́ ń wò lójú òpó Facebook yín? Ìbejì ni wọ́n. Orúkọ wọn ni Mitchell àti Lavinia Osborne. Nígbà tí wọ́n bí àkọ́kọ́, kò pé wákàtí kan lẹ́yìn ẹ̀ bí ìṣẹ́jú péréte lẹ́yìn tí wọ́n bí àkọ́kọ́ ni ìkejì náà ni ìyá wọn bí ìkejì. Àwọn ọmọ yìí ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́. Àmọ́ ìyá wọn ò fi bẹ́ẹ̀ sí nítòsí láti mójútó wọn. Àwọn alágbàtọ́ ló mójútó àwọn ọmọ méjèèjì yìí.

nígbà tó tó àsìkò gbà kan tí àwọn ọmọ yìí ti dàgbà dáadáa ìyẹn àwọn ìbejì yìí kódà àwọn náà ti ń tó ẹni tó ń bímọ nígbà tí mò ń sọ yìí kódà lọ́jọ́ orí wọn nígbà náà wọ́n á ti tó bá jẹ́ pàwọn ọmọ táwọn náà bí tó bá yẹ pé wọ́n yáwọ́ ni wọ́n á tún ṣe lọ́mọ ọmọ lọ́kànnù wọn wá wo ẹni tí wọ́n mọ̀ ní bàbá ó ní a ti tó ọdún mẹ́wàá tóun ti rí arákùnrin ìkẹyìn ó lóun wo àwòrán ẹ̀ òun wo ọmọ míì tárákùnrin yìí bí síbò mí pẹ̀lú ìyá mi ó lóun bora òun nù dígí pé ẹ bá ẹ wò mí sẹ́ni tí wọ́n pè ń bàbá mi yìí kò sí nǹkan kan tó fẹ́ jọ wípé a fi jọra wa

àwọn méjèèjì jọra wọn ò torí ìbéèrè yẹn lè máa tawọ́ tasẹ̀ nínú yẹn ẹ lè wá wo àwòrán àwọn méjèèjì lójú òpó Facebook 32FM949 fẹ́yìn ẹ̀ lójú òpó Facebook 32FM949 fẹ́yìn ẹ̀ ìyá àwọn méjèèjì bí wọn ní bí ẹni ọdún mọ́kàndínlógún níyà wọn wà ngbà náà 19 years old níyà wọn wà nígbà tí ìyá wọn bí wọn

kọ́rẹ́ àwọn ọmọ yìí ọ̀dọ̀ ìyá tó bí ọ̀rẹ́ ìyá wọn òun ni wọ́n ó pẹ̀lú àwọn ibi tí wọ́n gbé dàgbà ìyá wọn a máa yọjú sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan

arákùnrin yìí ló wá ṣe lálàyé in tó ṣẹlẹ̀ bó ṣe di wípé òun àtìyá wọn bó ṣe di wípé wọn jọ ní àjọṣepọ̀ tó di oyún ó ní lọ́jọ́ náà lọ́hùn-ún arábìnrin yìí yóò wá sílé òun ni ló ń kanlẹ̀ kù ló ń sun ẹkún nítorí wípé ibi tó ń gbé nígbà náà àwọn wàhálà kan ṣẹlẹ̀ ńbẹ̀ ló fà á tó fi sá kúrò nílé ó ní ó wá sọ́dọ̀ òun pẹ̀lú omijé lójú ló dì mọ́ òun láti bẹ̀ nǹkan tẹ̀lé nǹkan ṣẹlẹ̀ mọ́ nǹkan ó ṣàyé yín ló di pa àwọn méjèèjì wọ́n jọ ṣe ohun téèyàn ń ṣe tó ń dọmọ́

àmọ́ gbà tí wọ́n táwọn méjèèjì rí bàbá wọn wọ́n ní kódà ṣe ló dàbí ẹni pé wọ́n la àwọn sí méjì ni kò nílò kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé bàbá yín rèé nígbà táwọn pàdé bàbá àwọn àwọn náà rí wípé bẹ́ẹ̀ ni ẹni yìí ó táwa ń wò àjọra dáadáa kó tó wá di wípé wọ́n tún wá lọ ṣe àyẹ̀wò tí àyẹ̀wò yẹn wá fìdí ẹ̀ múlẹ̀ wípé bàbá oníkálukú rèé wọ́n láwọn ò mọ̀ bóyá ya àwọn mọ̀ wípé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí àwọn o àbí bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ lòun bí àwọn fún àmọ́ ìyá àwọn ṣàwọn pé òun bíbejì bóyá ya àwọn wá mọ̀ pé lágbájá ló lọmọ eléyìí tàmìdù ló lọmọ eléyìí àwọn ò lè sọ àmọ́ àwọn ò tún láǹfààní láti bèèrè lọ́wọ́ ìyá àwọn torí ọjọ́ tí ìyá àwọn papòdà ọjọ́ náà lè ṣe àyẹ̀wò yẹn wọlé wípé àwọn méjèèjì o bọ́n ṣe jọ jẹ́bejì bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí àwọn iṣẹ́ ọlọ́run tóbi iṣẹ́ ọlọ́run àwa má rí dìí pẹ̀lú ẹ̀ náà àwọn méjèèjì làwọn á fira àwọn lẹ̀ o àwọn méjèèjì ti lé lẹ́ni àádọ́ta ọdún báyìí wọ́n dẹ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ìbejì ogún lágbàáyé tó jẹ́ wípé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló bí wọn kódà lọ́dún 2022 ní orílẹ̀-èdè brazil arábìnrin kan tóun náà jẹ́ ẹni ọdún mọ́kàndínlógún 19 òun náà bí ìbejì lọ́dún 2022 tó dẹ̀ jẹ́ wípé àwọn ìbejì bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló bí wọn àmọ́ òun náà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn bàbá tóun bí àwọn ìbejì fún ọjọ́ kan náà lòun lájọṣepọ̀ pẹ̀lú àwọn méjèèjì àmọ́ lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀ àtọ̀ àwọn méjèèjì ló dọmọ lọ́tọ̀ọ̀tọ̀ ó gbé ọmọ méjèèjì fún oṣù mẹ́sàn-án ó dẹ̀ bí wọn lọ́jọ́ kan náà gẹ́gẹ́ bí ìbejì

ẹ̀yin máa wò ó pé ṣó ṣeé ṣe ó ṣeé ṣe olóyìnbó dẹ̀ lórúkọ tí wọ́n ń pè é heteropaternal superfecundation òun ni olórúkọ orúkọ tí àwọn olóyìnbó ń pè é

ó ṣeé ṣe kó jẹ́ wípé ọjọ́ kan náà ni obìnrin yìí máa lájọṣepọ̀ pẹ̀lú ọkùnrin méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé láàrin bíi ọjọ́ bíi mẹ́rin márùn-ún síra wọn lobìnrin ba ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lájọṣepọ̀ tó dẹ̀ jẹ́ wípé àtọ̀ àwọn méjèèjì ó lè di ọmọ

àmọ́ àwọn méjèèjì wọn lè já àwọn òbejì tó jọra o wọn á já àwọn òbejì tó jẹ wípé wọn ò jọra wọn ẹ lè ní ìbéèrè ẹ lè láwìlé ẹ láǹfààní àti pè wọlé sórí 07055-9419 07055-9419 tàbí 08097-9419 08097-000949 kódà ẹ̀ tún lè pé 09062-9419 09062-9419

0: Sit Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit Up Supreme Noodles.
3: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà re.
6: Bí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣá ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
7: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
9: CDK ẹ̀, sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. Kò bá jẹ́
10: ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí, ẹ pè sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan, ẹ rí dájú pé ẹ sọ, kí àyíká wa lè wà lálàáfíà, ojúṣe gbogbo wa ni.
11: Growing moments are filled with chances to be active and learn.
12: Did you see, Mom? I made such a big jump.
13: Quick job, my boy. You get better with each game.
11: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
12: I feel so strong.
11: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
14: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà, okay.

0: ìjà olúwa jùlọ.
1: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ wípé àwọn ọ̀bejì tó wá jẹ́ pé wọ́n ní bàbá méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ó ṣeéṣe kó jẹ́ wípé ojú ogun lọ lágbàáyé o. Àmọ́ lọ́pọ̀ ìgbà tí ò bá fẹ́ sí pé bóyá èdè àyedè wà àbí fàákàjà kan àbí nǹkan kan kò sí fẹ́ sí pé ìbejì kákan jẹ́ lọ́jọ́ kan sọ wípé ẹ jẹ́ a lọ ṣàyẹ̀wò ká tiẹ̀ lè mọ bàbá wa ẹ̀lú ẹ̀ka lẹ́ o. Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín àbí kẹ́ ẹ yín lẹ̀.

0: ẹkùrẹ́ bọ́dì ẹ kú òjò wíníwíní tó ń rọ̀ tó ń dà yìí.
1: Mo ti ṣetán láti ta ìṣòro.
0: Ó ní ọ̀dọ́ yín bẹ̀
1: o. Aláṣẹ pé lọ.
0: Akinyin o, akinyin lẹ́ẹ̀kan sí.
1: Aláṣẹ pé lọ lọ.
0: Bíkíbi tẹ̀yìn bá wà tí ẹ ti ń gbọ́ wa inú mọ́tò ní àbílẹ̀ epo. Ní tí ẹ ti wọlé ní.
1: Ìṣòro
0: mi. Ẹ̀yin wà lójú ọ̀nà inú mọ́tò inú Márúwá. Akinyin o, ẹ pẹ̀lẹ́. Ọlọ́run láyọ̀ la máa délé láyọ̀ àtàláfíà. Àwa tá a kò ní larun a padà sílé láyọ̀ àtàláfíà.
1: Mo ti ṣetán láti bá mi rí yẹn. Mo tó bá gbé àṣìṣe àtọ̀nà
0: lẹ́yìn. Ẹ kú àbọ̀ sí Fàájì Express.
1: Aláṣẹ pé ìlànà.
0: Nígbà tí ń gbádùn ara wa dáadáa bíyìn bó ṣe ń gbádùn tí.
1: Mo ti ṣetán láti ta ìṣòro.
0: Níwò tèmi lólú ọkọ̀ olúwa ṣeun tèmi tọpẹ́ mọ́jọ́mọ́ ni ò ló ń kí yín pé ẹ̀ka alẹ̀. Òun náà wà níbí.
2: Ẹ̀ka alẹ̀ ó kọ́ tèmi ni Ọládípò Johnson tí gbogbo èèyàn mọ̀ sí MC wo. Wọ́n bẹ̀rẹ̀ pé kí ni mò ń wò? Mo ní mò ń wo Jésù àti Ànábì.
3: Gbogbo ọmọ tí mo bá tọ́ ni ààyè yìí o.
0: Rẹ́kọ̀dù yìí ti pẹ́.
3: Ohun tí mo bá ṣe ni ààyè yìí.
0: Ara àwọn rẹ́kọ̀dù Dr. Yinka Ayéfẹ́lẹ́ tó ń milẹ̀ gbigbigbi ni.
3: Yóò má wo tí mo lè tọ̀láyé.
0: Fídíò ẹ̀ làwa fi kọjú. Fídíò ẹ̀ àwọn tó jónú fídíò ẹ̀ náà làwa náà fi kọ́ ijó.
3: Bàbá àtúntò
0: wípé ìhùn máa fọ́ yà. Láti wojú ẹ̀ ẹ̀ ijó ìlà máa jó láti ṣẹ̀dá máa lọ pátí.

0: 3 FM 949 32 FM lẹ̀ ń gbọ́.
1: Ó fi di rẹpẹtẹ sórí òkun.
0: Fàájì tó ṣàn rẹpẹtẹ.
1: Lórí iṣẹ́ omi.
0: Èmi kẹ̀ máa yá jayé tèmi náà. Nígbà tí mi ò ń ṣe wo. Àwọn wo dẹ̀rí wọ́n máa jayé ni. Àjọsùn sínú mọ́tò mọ́júmọ́ níjẹta àmọ́bi tó lọ.
2: Bí onílọ́rí o.
0: Àárọ̀ látó rí. Lẹ́tà ní kí olówó gbági ọmọ yẹ́yẹ́ ọmọ olóòkú on the 13th. Ló ní àwọn jọwọ club ni.
2: Mo bá ròde bàbá délé ni.
0: Òun bá rí tó jókòó sí VIP pè láwọ̀ ẹnìkan.
2: Mo bá ròde bàbá Fẹ́mi Fẹ́mi. Bàbá mi.
0: Ó ní wọ́n máa tẹ́ ẹ̀ ló ní náà ẹni ò ní tẹ́ ẹ ganan ló ń mọ̀.
2: Délé ó ní lọ rí o bàbá ẹ lọ.
1: Délé ó ní lọ rí o bàbá ẹ lọ.
0: Dáàbò bo ògùn ẹ, ohun tí mò ń tà láti sọ nìyẹn. Ògùn ẹlòmíì ò gbà kán máa gbọ́ wọlé lórí. Ẹni o, àwọn máa lọ dá sọ̀nà láti ẹjọ́ ìgbàdúrà fún mi ẹgbọ́ lèmi lórí.
1: Lọ́bọ̀ òfurufú ní pátá.
0: Mo bá ráwọn wòlíì gan tó bá jẹ́ wòlíì gidigidi.
2: Aláṣẹ Clevian Investment.
0: Ibi tó yẹ kán ti gbọ́wọ́lé ẹ lórí, wọn á gbọ́wọ́lé ẹ lórí. Ẹlòmíì ìyá inú hàn ní gbọ́wọ́lé lórí. Òun mọ̀ pé ògùn yìí ò ṣe gbọ́wọ́lé lórí.
2: Aláṣẹ Clevian
0: Investment bí ọlá ń ṣe kìnìún. Àwọn bàbá wòlíì àwọn wòlíì ẹ̀rẹ̀ irú àwọn kì í ṣe ẹ̀ṣẹ̀ délé irú àwọn délé ọmọ wòlíì àti wòlíì àgbà. Àwọn yẹn wọ́n lè gbọ́wọ́ méjèèjì lé ẹ lórí.
1: Ẹni
0: agbọ̀rùn agbọ̀wọ́ kódà wọ́n lè kiri ẹ̀gàn bọnú iná aṣọ àdúrà wọ́n lè gbórí ẹ̀ síbẹ̀.
2: Jẹ́ bá bèrè lọ́wọ́.
0: Àwọn wòlíì.

Lọ́bàárẹ̀ tó mẹ́ẹ̀kẹ́ ẹ̀ láyé ẹni ò tó rògòlò láyé púpọ̀ nú àwọn tó gbogbo wáyé kọ́ ló máa ń rògòlò ọ̀rẹ́ wa ò jẹ́ kí n já ẹ tán. Ṣùgbọ́n tó bá rẹ̀ tí ó rí ògòlò láyé ó ẹni ó mọ nǹkan tí ògo òun

0: ọgá ọyá wájú ṣáà ní láti máa ṣọ̀ṣà ní sọ̀rọ̀ ọlọ́run. Ẹ̀rọ mi nù à ń ṣe nǹkan kan lábẹ́lẹ̀ ni. Ó ti dọ̀tí nù. Sọ̀rọ̀ ilẹ̀ ń pò lọ̀pọ̀ ọyá nǹkan tẹ̀ ń pò pọ̀ fáwọn ayé kan gbọ́.
1: Nǹkan tuntun.
0: Nǹkan tuntun wo ni èwo ń bẹ̀. Sọ̀rọ̀
1: ẹ má jẹ́ já wọn tán.
0: Já wọn tán jíjá tán náà ni 32 FM máa ń jáyà tán. Ayé ti mọ̀ pé iléeṣẹ́ 32 FM máa kì ń ẹni jíjá wọn tán. Ẹgbẹ́ ló ń jẹ ẹ̀ṣẹ́ yẹn. Àwọn obìnrin bíi ti ẹ̀ lọ náà ń nọ́ra wọn yẹn.
2: Àdúgbò jí mọ́ lára fẹ́. Tùǹgbà bá àtàtù ọ̀nùfẹ́.
0: A ti lora ẹ tó yẹ kó sùn jọ Sunday dáadáa, a ti lora ẹ̀ ń lò kúlò. Ìjọba ti ń dágbé èrò burúkú èrò kèrò ìgbò nǹkan ló máa máa ṣe. Ìjọba ti ń dágbé especially tó bá ti ń dágbé nu yàrá kan tó ti ní fíríjì tó ti ní gáàsì tó ti ní àwọn tó dẹ̀ nínà blú nu yàrá yẹn ti tán. Bí wá à ń ṣọ́ọ̀ṣì mo máa wago ni bí kí ṣọ́ọ̀ṣì pẹ̀lú kan parí sáfíìsì láàrin 30 minutes ni. Ẹnìkan ló fẹ́ wá bá nílé yẹn. Àgbà tó bá lọ́mọ nínú ṣọ́ọ̀ṣì á máa wọ ọmọ yẹn kwaya. Tó bá kàn yá kàn ṣe wà fún ọmọ rí bá wọ́n bìlì ipò ń jò ní wọ́n ní mọ̀ pé kúbíyọ́ ń ká àlélúyà ní àkàn náwó sókè wá ó lọ nìyẹn. Ọmọ tibẹ̀ náà kan jáde kò nínú kwaya ni wá wọ́n lọ dẹ́ṣẹ̀ nìyẹn.

Tak, mon gars, ça. Àwọn onífuji yẹn in list sí wọn on demand sọ̀rọ̀ tó make sense. Wọ́n torí pé wọ́n ṣàṣọ pé fuji ló ń kọ yẹn, wọ́n ò bìlíì pé ohun tó ń kọ ó wọ ṣọ́ọ̀ṣì. Ó bìlíì pé lè bí ànìkan lórí wọn wọ̀. Onípò tiẹ̀ sí lọ́ọ̀ sípítù tó sí lọ́gbà ẹ̀wọ̀n ṣọpẹ́ tiẹ̀.

0: dan gbo suliya kan de toro kan ile o mo nkan to nje be ko gbolu ile wi nbe soro gbenu si microphone go soro igbo lo ti wa to ba ya lola ni iru yin le ma ma soro awon ni eh gbo mi bi ngba ta ta mo nko se ha ngba mo wa pelu ba mi ngba ti lo mo ti wa America bi kin ti di governor yakan ade tu o ni o ma se presenter wa ni wa jasi woro die o ajo ko ni bon again o se ru ise iya olan to lu eyan gan o gan lati jomo lile yo lo mo lile ni e o ri mose ni mose omo lile gba ni to de se beni kan o no pada nu si kin lo nsi yala ye so me lo a olohun nlo didirin ni o je nso fun e abe nto ti ya were so si gboro ti o to ti baso olohun le lo o lati sharp ore wa jare gani a jare ore wa jare ni o gbo to lo nkan so pe binu ma sese ma se je ko run ko wo ba binu en to lo n fe niyan bi je ko ti gbe soro to ba soro o ma re eja agba awo won chance ya e baba mi nkan te se fun mi yen ojo mi to ba yin soro mi to what o dun mi o ero kan ni ro pato ero fi fi ronu okan han agbẹn tó ìdẹ̀lẹ̀ sọ̀rọ̀ sí ni ara ni ọ̀rá kùn ọ̀rá bọ́wọ́ bọ́lọ̀ sọ pé bàbá ọlọ́run ṣe rí wọn rà ìdí mi o.
1: ṣàmà ọmọ lábì náà tó bá fẹ́ ń sọ ojú wọn ẹjọ́ ju cisco rẹ̀ má àwọn ti kọ̀ lọ́rẹ̀ èèyàn tún lẹ́rìn tó ń jẹ́ ológun dúdú.
0: ọ̀dọ̀ jọ rẹ̀ lásán.
1: ṣúgbẹ́ tó jálájẹ o ìsì ápá mi arọ́wọ́ kò nínú o àwọn tó wọ́ jẹ́ wọ́n gbẹ̀rẹ̀
0: ṣe. ìyá kan ayé tòrò kan.

0: gbọ́dọ̀ tó sọ alẹ́ àtàwọn tá a bá já tán ó lè mọ ẹdìyẹ tá a sì ẹni ọṣẹdìyẹ ẹni ọṣẹdìyẹ dúdú ẹdìyẹ oníyẹ dúdú ni àbóníyẹ funfun. Àṣírí ńlá ti wà fún ògo ayé ẹ ẹni ọ àṣírí ńlá ti wà fún o ní mọ tú àṣírí ògo ayé ẹ kí ni ògo mi àhun tí mà lọ́jọ́ dá samson samson ẹ lé o nígbà tí obìnrin tó wọrí ẹ tán kí ni àgílẹ̀ fi ń ṣagbára gan-an ẹ lé o samson ni irun orí òun lògo òun náà wọ́n ti bá ti gé agbára ti tán wọ́n gé irun orí samson wọ́n rí pọ́ṣì lágbára ọ̀wẹ́ ń tan mi ní ṣá obìnrin yẹn tún súnmọ́ tún ní àbẹ́bí azinra ó tó tàn mí ó tàn mí ó ṣé bẹ̀rẹ̀ kọ́ ló yẹ kó ti jára ẹ̀ kó ti fọ ọmọ ilẹ̀ yẹn sílẹ̀ kó ti jára ẹ̀ kó padà sílùú wọn.
1: alága pálásọtẹ ní ṣàgámù yọmọ ṣe.
0: but tí wọn ní wọn ti ẹni o wọn ti ṣe ẹfọ fún ó yàn pé ó ti samson jẹ ẹfọ. so alaye ẹni o gbogbo ọrọ kọ ni wàá máa sọ ogún mi tí bá ṣe báyìí jọ tí bá waṣọ wáì jáde báyìí máa ń rí owó ni ó ti ń tó àṣírí ogún ẹ. fa ajọ tí n bá wọ singlet òdì sí ìsàlẹ̀ máa ń ṣàkíyèsí pé gbogbo nǹkan máa ń lọ ízìlè fún mi àwọn ènìyàn pé mo waṣọ òdì ìsàlẹ̀ wọn kàn máa wò pé ó ti ń tú àṣírí ògo ẹ nà ń ẹyìn ọ̀gá ẹni ìwà dẹ. mo kíyèsí pé tí n bá bá obìnrin kan ṣàṣepọ̀ láìṣe ìyàwó mi àbí láìṣe ọkọ mi tábàjọ ṣeré ẹni ògo mi máa.
1: bàbá kausa
0: jẹ́ ó gbénu ẹ̀.
1: pàṣẹ
0: má tú àṣírí ògo ẹ fún ẹni o fún ẹlòmíì láti ibẹ̀ mú ẹ.
1: ṣé
0: n tẹ̀yẹ́ fi ń gbélé ayé bí òjẹ́ bí òjò ògo lọ ojú òjò ògo lọ torí ògo ẹlòmíì ni wọ́n ṣe sọ́ di wèrè tó ń yà ní wèrè tó bẹ̀ sí yín torí kó má bàa rógo yẹn lò wọ́n yà ní wèrè. wọ́n ní pé wọ́n lè gba ògo yẹn lọ́wọ́ ẹ̀ kí ló wọ́n wá ṣe wọ́n wá sọ di wèrè a máa wá rìn ní òwò kiri àwọn tó wá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní ogo yẹn ṣì wà ń bẹ̀ o ogo yẹn ṣì wà ń bẹ̀ o ẹ jẹ́ owó sàn tán ẹ mọ̀ pé ogo yẹn ṣì wà ń bẹ̀. torí ògo ẹlòmíì ni o ni wọ́n ṣe sọ ni wọ́n ṣe ló ṣe rógun àkóbá àti àdábá wọ́n dẹ̀ tí sẹ́wọ̀n wọ́n dẹ̀ wà lẹ́wọ̀n bí ó ti tán ẹ̀wọ̀n ilé àkóbá. torí ògo ẹlòmíì ni wọ́n ṣe pàdánù pàdánù wọ́n dẹ̀ páńpẹ́ sílẹ̀ fún wọ́n ṣe pa samson dání nítorí ògo ẹ nìyẹn ẹni wọ́n dẹ̀ pàdánù ó dẹ̀ kú.

nínú àjọ má gbà kí àwọn apaná ògo kí wọ́n rí ògo mi paná o. Jẹ́ǹjẹ́ ìtàn. Bẹ́ẹ̀ mi bá ṣe ń túlẹ̀ fún mi lèmi náà ṣe máa máa sọ kì í ṣe pé mo kọ̀ọ̀kan sílẹ̀ wá wájú tèmi o. Tọ́lọ́run bá ní kí n sọ ni màá sọ ẹtí mi tó yóò bá ní kí n sọ mo lè má sọ mí ẹ ò ní gbé lẹ́nu mi. Ògùn ẹlòmíì ẹni o ògùn ẹlòmíì ilé tó kó lọ ẹni o ibẹ̀ ní ògùn ẹ̀yà ò ti gbé ṣiṣẹ́ mọ́. Ẹlòmíì ògùn ẹ̀gan ìlú tó wà ẹni o tí ò jẹ́ kó wọ ẹni ògùn ẹlòmíì ìlú tí ò jẹ́ kó dúró sí ló dúró sí ògùn yẹn ò sáré. Kí nìyẹn bí yẹn ṣe máa ń gbà olúwa jọ ẹni o wọn gbà kí ogun afàkókò ẹni ṣòfò kó dè mí mọ bì kan bí yẹn bá ti ń rí oúnjẹ jẹ ń gbà mí ẹni kò ní gbéra ló jẹ pé ogun ẹlòmíì ìlú òyìnbó lẹ́ẹ̀kọ́ wà wọ̀tún torí pé ó ti ń rí tẹ́rọ́kọ́bọ̀ jẹ especially ó ti ẹ̀tọ́ wa lọ ó ti kọ́ ojúlé yàrá bíi méjì kan ó ti ń ẹni ó ti tán ogun ẹ̀ parí síbẹ̀ nìyẹn. Ẹ mọ̀ títí tó fi máa kú kò ní ròyìn ẹkọ ìwà ń faṣọ ló máa máa kọrin àbí tó bá wà láàrin àwọn ẹgbẹ kò ní rí kẹni kò ní rí ògo yẹn lò. Ògùn ẹlòmíì ibi tó bá lómi ló jẹ kú lọ ibi tó lómi ìlú tó lómi ibẹ ló jẹ kí ògùn ẹ wà a wá dúró sí ìlú tó jẹ pé ìlú alámọ̀ ẹlòmíì dẹ̀rẹ́ ẹni ibi tó ń dàgbò ẹ̀mọ́ nìyẹn. Wá ohun tí mò ń tù yìí ẹni ẹ̀mí kan ló ń tù láti inú mi wá o. Kì í ṣe pé tí n bá padà kúrò lórí ètò ẹ wá ní kí n wá tún sọ mo lè má lè rí tún sọ.

ẹgbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí i ẹyin o àti èmi àti ẹ ti wà níwájú ìdájọ́ ìlédùmarè ìdí tí mo fi níyà máa máa pe ọlọ́run tó bàbá mi ti ń bẹ̀ lọ́rùn ẹni bàbá mi ti ń bẹ̀ lọ́rùn o. Tori àwọn èlèmí ni kò sí nǹkan tó ń jẹ́ bàbá bàbá tó ń bẹ lọ́rùn ṣe bàbá o ẹni o ẹrú ọlọ́run ni wá o ìwọ náà sọ̀rọ̀ ẹrú ọlọ́run ni mí o ìwọ náà rẹrẹ ìwálẹ̀ ni bí èèyàn bá pèrè lẹ́rọ ọdún ó rẹrẹ ìwálẹ̀ níbo sì pé bàbá ẹ ti ń bẹ lọ́rùn ó rẹrẹ ìwálẹ̀ ẹni o ó rẹrẹ ìwálẹ̀ náà ni. Orúkọ Jésù Mampali Kasandaba ẹni bàbá mi ti ń bẹ ní ọ̀run ẹ wo ẹjọ́ ẹ yọ mí kúrò láwọn tí wọ́n ẹni o láwọn tó ń jìyà ní abẹ́ ẹ̀gún olúwa yọ mí kúrò wà á máa dárúkọ rẹ ẹ yọ èmi Táíwò kúrò ẹni o ọmọlágbájá kò ní àwọn tó ń jìyà ní abẹ́ ẹ̀gún ẹ fi àánú yọ mí àdúrà orúkọ Jésù ọlọ́run o èmi Táíwò ẹ yọ mí kúrò lábẹ́ ẹ̀gún àìmọ̀dí tó ń gbẹnu tó ń fìyà jẹ mí ẹ fà mí yọ ẹ̀gún tó jẹ́ kí n máa gbàdúrà bẹ́ńdà kárúàbà ẹni òtún ọlọ́run ò fi gbọ́ bàbá mi ti ń bẹ lọ́run ọlọ́run o ẹ fà mí yọ Jésù olúwa wa mi tó máa ń bá yín sọ̀rọ̀ pé ara bínú nínú yín bá bẹ ẹni tí wọ́n máa ń bí yín ara bínú ẹnra sọ̀rọ̀ ẹlòmíì ò ní gbà níjà tí wọ́n kan Jésù Kristi mọ́gi ẹni tí wọ́n lọ gbá ẹjọ́ ẹwẹ̀ ẹni tí wọ́n lọ ọba yẹn tí wọ́n lọ gbé ẹjọ́ Jésù bá nígbà tó wo títí ó ní ẹni tẹ́ ẹ wá gbé bá mi ó ní kò dẹ́ṣẹ̀ ìyàwó ẹ̀ wá jáwọ́ ni wo èmi ò fẹ́ ègún o ó ní kán lọ bá òun bomi wá ó wá ṣọwọ́ ẹ̀ ó ní òun ò lọ́wọ́ sí o ẹlòmíì báyìí ẹni ìwọ ló lọ́ ń bá wọn ṣe àtakò ní kóòtù ó lọ dúró ó lọ ń jẹ́rìí èké ó kó àwọn ọmọ wọnú ègún ìwọ náà tún wọnú ègún ẹ porúkọ Jésù tí bàbá ẹ bá jẹ́ ọlọ́pàá kó gbàdúrà ẹni òbí bàbá ẹ bá jẹ́ ẹni òbí bàbá ẹ bá jẹ́ alárekéreke àbí ìyàwó ẹ já tètè gbàdúrà yìí ẹ porúkọ Jésù ibi tí wọ́n tì mí mọ́ tó tún ti àwọn ibi tí ègún ti àwọn bàbá àti ìyá mi mọ́ tó tún ẹni o tèmi náà wà ń bẹ̀ olúwa lọ tún mi sílẹ̀ ẹ gbọ́ nǹkan tí Jésù sọ ni ó ní ẹ lọ sí abúlé yẹn ó ní ẹ̀rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí wọ́n dè mọ́lẹ̀ ẹni o wọ́n dè mọ́lẹ̀ òun àti ọmọ ẹ̀ oh my god wọ́n sàn nǹkan tí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ṣe wọ́n kàn dè mọ́lẹ̀ rẹ̀ ẹ porúkọ Jésù ègún tó de bàbá àti ìyá mi mọ́lẹ̀ tókùn ẹ wà lára mi iná jẹ̀dànù ẹni òkun ègún tá a fi de àwọn ìran mi mọ́lẹ̀ olúwa iná já lára mi ẹ sọ́dàdùà orúkọ Jésù iná já lára mi okun ègún tó de àwọn ìran mi mọ́lẹ̀ okun ègún alálẹ̀ okun ègún ìlú tí mo ti jáde wá iná jẹ̀dànù iná já lórúkọ Jésù iná já dànù malakabalika sindaro apaliha iná já dànù Jésù olúwa wa mi mo gbọ́ tọ̀kan lẹ́nu àwọn baba ńlá wa wọn nígbà tí wọn fẹ́ rúbọ kan wọn ní kan lọ wá àbùké wa àbùké yẹn wá jẹ́ babaláwo nígbà tó máa dífá wọn lóun náà ló dífá pé àbùké ni a fi máa rúbọ wọn lọba ẹ mọ wulẹ jẹ ó lọ nígbà tó yẹ pé òun náà ló kún sọrọ ẹ lọ fi rúbọ ẹnìyẹn náà wọn níyẹn náà wá ṣe pé ẹnu yín ò ní kò láyé mi ìdárúkọ ló yẹn ìdárí máa fárí pàṣẹndà ẹ porúkọ Jésù Kristi olúwa fi omi ìyàsí mímọ ọrùn fọ ègún kúrò lára mi omi ìyàsọtọ tá a fi ń fọ ègún kúrò lára ènìyàn fífọ ègún kúrò lára mi ìnanda kárùbà ẹ fi omi àánú fọ ègún kúrò lára mi ẹ fi ẹjẹ Jésù fọ ègún kúrò lára mi ẹ sọdọdọà orúkọ Jésù ìnanda kápárùà olúwa omi ìyàsí mímọ́ omi àánú ẹ fi fẹ́ ẹ̀jẹ̀ ègún kúrò lára mi
I think pray go call around me. Hey, Kalidaro Masafada. I pray go call around me. I fuck call around me. Jesus lu awa me. Eni kong bami le lunta. Oti bale onile. I want to bale lowe ti ku. On the fury. De ma jiya oni ko me lo jiye ala to ko jesu mo gi o ba yan ya aso wenu ke wo bi ti awon ti won fa egun fun ara won o ma ni agidi won ni ekan mo gi eni kan o bere eje lori awon ati lori awon omo awon ah e poruko jesu adura ye kan to kure oruko jesu eni o on ti mi o je to n bere lowo mi oluwa jo Adla kadadu hadraba. O ma ite mi oje gbese yen. Onti mi oje ton be lowo mi. Oluwa gba mi labe onti mi oje. Tan bere e lowo mi pe kin san. Adua. Uruko Jesu. Oluwa gba mi labe onti mi oje. Tan bere e lowo mi pe kin san go e. Oluwa gba mi. Onti awon baba mi je. Ti ya mi je ton bere gbese e lowo mi. Oluwa fanu ja mi ba. Jesu Oluwa wa amen. Adura ye kan to ku ye gba eni e poruko Jesu baba mi tin be ni orun 2026 ire mi to wa ninu e ba ngbe o tin lo e gba yen daada o tun gba ngba tin ba tun se ton e ma gba lo 2026 ya bo ti pari bayi na ti wa nu osu kewa to ti lo ya wo nu osu kokola losu to nbo 2026 ire mi ogun to si waju e ko ma fun mi sugbon mo ti gba itu sile o ba ngbe ire mi to wa ni waju e adua oruko Jesu baba mi tin be lorun 2026 bo oran olohun ire mi to wa lowo re bangbe ire ni ire moto ire ogo tutu ire ise la la ire billion bangbe Jesu oluwa wa mi bi mo se gba fun yin ko gba be fe mi na ko gba be fun yawa tan mo mi bi mo se gba fun yin loruko Jesu kan ma bere e lodo mi Come on, baby, I love me. Bogun ti ba se nse kogun emi na se enu ba omo yin ba lo soke ka omo temi na ma lo soke mo dupe o eyin te n gbadura fun mi agbara olohun lo se to nbo e mu sekere yin dani ka bere sin yo lohun e ko ruko nkan te fe gbogun nkan te fe ko sinu sekere yen a fi yin lohun bo te je bo ba je seju mewa ni a ma fi yin lohun e gbadura fun mi na amen amen amen Amen. Oluwa ko ya si mimo ko yi pada ko di eje Jesu. E mo gbagbe o. Jesu ni ona otito ati iye. Mo nken to ba tele o ti ri igbala ofe. Taiwo temi Oluwa ko Oluwa seun temi tope. Ale pe mi woli yin pastor yin evangelist yin ko so nte pe mi e sha ma gbadura fun mi ki mo ko sinu panpe isu. Ni wo yi ose to nbo a pade layo atalafia. Nipa ife olugbala ki yo sin kankan. O

0: dúpẹ́ fún ọlọ́run orí òkè yìí torí pé láti ìgbà tí mo ti join orí òkè yìí ní March mo dúpẹ́ torí pé kò dojú tì mí.
1: Ẹ pàtàkì fún Jésù fún yà March lẹ join. Ok.
0: So ní March tí mo wá ni that is a program 3 days mina ni mo ti ṣiṣẹ́ construction ni mo ń ṣe ní mina so bọ̀ mo ń gbé Abuja àwọn family mi wà lábújá so ní ọ̀sẹ̀ tó tẹ̀lé ó ní àbúrò mọ́mì mi kan tó wà ní USA so bó ṣe pè mí nìyẹn pé something báwo mo ní dáadáa ó wá ní mo fẹ́ fún ẹni kékeré bó ṣe send 500,000 sí mi ní ọ̀sẹ̀ yẹn nìyẹn bó ṣe send 500,000 sí mi nìyẹn so nígbà ó di inú oṣù kẹta yẹn náà kì í parí so àwọn union wa ní mina èmi ò tiẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀ wọn ti pa èmi mọ̀ pé tẹ́lẹ̀ wọn ti parí so bí ọ̀gá mi ti pè mí ní head office ní Abuja ń bíbá ẹni pé Samson ò gbọ́dọ̀ jáde fún secretary mo ní secretary bó mo ṣe fẹ́ mọ address workers mi ò mo sàn á pè mí màá kọ́ ti kọ́ rẹ̀ ó sàn pè mí ó ń disturb mi ní everyday so mo wá wò pé bó secretary kí n jáde fún secretary mo bá gbà pé ok màá jáde mo sàn gbàdúrà yín pé ọlọ́run ìwọ ló fẹ́ kí ìfẹ́ rẹ ni kò ṣeéṣe bọ̀bọ̀ tí ìbá ṣe fẹ́ rẹ kó mọ̀ ṣeéṣe because àwọn workers mo mọ̀ bí ẹ ṣe sọ̀rọ̀ sí so ọlọ́run sá gba gbogbo ògo àgbà form afree form àwa mẹ́rin la jáde fún secretary àwọn méjì rí pé wọ́n ní àwọn step down fún mi ó wá pè mí àtẹnìkan bọ́ mo fi ògo fún ọlọ́run pé ìjọ ta máa ń ṣe ẹlẹ́ṣẹ̀ yẹn ẹni yẹn náà step down ó ní kémi ọmọ sẹlẹ̀ sàn kí n.
1: So ọ̀nà pọ́ọ̀sì lẹ́sẹ̀ ẹ wúlẹ̀ dìbò
0: ìbẹ́ẹ̀ni sà
1: ẹ ti wọlé.
0: So láti ìgbà yẹn ayé mi yí padà
1: gan
0: dádì mi ò expect ní ọ̀sẹ̀ tó tẹ̀lé bá a ṣe wọlé wọn láti zero level wọn gbé mi sí intermediate wọn sì tó ń fi salary kún salary mi. So mo wà surprise wípé ṣé rúkà báyìí because èmi ẹ yọjú sí rúkà báyìí ní kóso mo ní ṣé pé rúkà báyìí ti ṣẹlẹ̀ sáyé mi láti ìgbà yẹn mi ò jẹun tí mo ní mi ò jọ jọ mí lójú ọlọ́run wa jọ mí lójú ó gbé mi ga lórí òkè yìí kò jojú ó tì mí ẹ bá mi yọ olúwa lógo.
1: Kí ẹ̀mí ẹ wà.
2: Adúláńdí bẹ́ẹ̀ tani spirit ọ̀sùn.
1: Ó lo ògo rẹ.
2: Báyìí ṣayé sọ̀gbọ́.
1: Ìdí tó fi gbọ́dọ̀ lo ògo.
2: Ìdí ò ní tọ́jú glory.
1: Tí àdúrà ti gbọ́dọ̀ gbà.
2: Ìdí ọmọ ti ansa.
1: Débi tí ògo rẹ ti tán.
2: Kò ti bá dàn glory ṣáà.
1: Tó bá dẹ̀ tán tán.
2: Another shining.
1: Kò mọ̀ tó tán.
2: To not be finished.
1: Kò máa continue to shine. Arise,
2: number one,
1: o gbọdọ gbé ayé bí ẹni tó multiply.
2: You must live life as someone that has been multiplied.
1: Inú ògbọ̀lẹ̀ yẹn ti multiply.
2: And only glory can you be multiplied.
1: O gbọdọ gbó sọ́kùnkùn.
2: You must not remain stagnant.
1: Genesis 1:28.
2: Let the original
1: get your love. Arise, shine.
2: Only the day to.
1: And God bless them.
2: Ọlọ́run ti súré fún wọn.
1: And say unto them, be fruitful.
2: Ẹ máa bí sí.
3: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ó.
4: Ọmọ ti yá lórí òkè ìyanu yìí. Rárá níbi tí arúgbó ọjọ́ yóò ti gbá gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Níbi tí ọ̀pọ̀ ìṣẹ́ ọlọ́run bí wòlíì ìsáàbù ju authority. Wòlíì olúfẹ́mi òní. Ọ̀pọ̀ ìṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Luka. Ọjọ́ pàdé Wednesday 24th àti mímú ọ̀fẹ́ máa wà ní tea junction àti méjọ́ nẹ́bà stop pẹ̀pẹ́ gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24th ti Friday 23rd October lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́ níbi tí wòlíì àgbáyé ni prophet Lucas ló ti máa gba gbogbo èèyàn lálejò fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718 jésù retí rẹ ìwọ níyanu kọ.
1: Gba eléyìí.
2: Anyone that pray this
1: song. Ayesa.
2: Sure.
1: Ìrìn àjò ẹ̀ máa padà yá.
2: The adjournment shall be faster.
1: Okun àìfojú.